0: bí ojú mi sórí òkè wọn. Ọ̀tọ̀ rẹ̀ nìrọ̀ lọ́wọ́ mi ti ń bọ̀. Mi ò lé èèyàn àfiwọ́ nìkan, mi ò lé èèyàn àfiwọ́ nìkan.
1: Rábà kàmá. Ìsọ̀ máa mú bí jẹ̀ná wà bàlí náà.

0: God help. Help me consciously.
1: O ti ba mi dawo jokin maka o ti so fun mo ma ko ma la agbaye ja ma pada loro re olorun mi eru aba sabandu araba ndi sabalu chinja olorun mi
0: o ma ko ja bi olugbala
1: eni to ba ran lowo aye ki ku orire
0: o se rin laarin o eyan ipo ma ko ja bi o ti rin ni bi ipo ma ko ja bi
1: oroba
0: èyí tí mo fọ mi jẹ́ bẹ̀rẹ̀ ní kọ̀ọ̀kan fàánú dábí lóhùn
1: ìgbàgbà
0: fi ẹ̀rí sẹ́mi náà lẹ́nu mo ti bá wọn yọ̀ ọlọ́run ayọ̀ mi ṣé òní ní ọjọ́ bá máa yọ̀ fẹ́mi náà ẹ̀gàn yìí pọ̀jù àwọn tí ò tó mi gan sọ̀rọ̀ sí mi àwọn tí ò mọ̀ ṣe jù mí lọ́wọ́ advice mi God help me consciously. Lift me consciously. Heal my land. Tí ilẹ̀ tí mo bá ń gbìn sí ò bá jẹ́ ilẹ̀ tó ń léso. Ọlọ́run mú irúgbìn mi kúrò lórí ilẹ̀ yìí kó gbìn mi sórí ilẹ̀ tó ń so èso.
1: Tí
0: olùrànlọ́wọ́ àyànmọ́ yí mi ká. Má jẹ ṣe làálàá lórí ọmọ kẹ́lòmíì wá máa jẹ ọ̀rọ̀ mi. Má jẹ tiraka títí ṣáájọ lórí ọkọ kọ́ wá lé mi jáde ní ìjókòó. Olúwa gbà mí. Olúwa ṣàánú mi. Mi ò fẹ́ rìn bí ìyá mi ṣe rìn. Mi ò fẹ́ rìn bí bàbá mi ṣe rìn. Mi ò fẹ́ fọ́lò pátán ìran wa. Èyí tí wọn lọ́rùn tà kalẹ̀ ní the best. For I know the thoughts that I have for you is the thoughts of good and for you to have an expected end. Ẹ bí Ọlọ́run kó má padà lẹ́yìn wa. Ó ti kọjá life recording. Àánú ni kò béèrè lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣàánú èmi náà àárín fún pọ̀ ń sàlẹ̀. You need to help me, O God. I have no power of my own. Nígbà tó bá ń kọjá láàrin ọ̀pọ̀ èèyàn tó wà mí, má kọjá lọ lára mi láìyá. Má rí mi ńlẹ̀ kó sọ pé ò fẹ́ ràn mí lọ́wọ́. Olúwa gbà mí. Olúwa jọ̀wọ́. Jọ̀wọ́ Ọlọ́run jọ̀wọ́. Do you know that some people are actually waiting to see you fall? They're just waiting. O kan duro digba to ma so bo se ba so ko tun fun. God help me consciously. Oluwa sanu mi. Mo nilo oluranlowo ayanmo. Mo nilo awon abanigberu ayanmo. Àwọn abẹ́ni díẹ̀ ru ògo tó tún máa ń bá ní gbé mo nílò wọn. Lord, assign them unto me. Bùkátà pa yìí. Bùkátà yìí pọ̀. Ogun àdágbé àdáfà yìí pọ̀. Ṣàánú ni Ọlọ́run. Má pẹ́ tá a dẹ sílẹ̀ fún mi pé kì í ṣe sọ, má jẹ́ ìṣe sọ gbà
1: mí.
0: Má pẹ́ tá a dẹ sílẹ̀ fún mi pé kì í ṣiṣẹ́, má jẹ́ ìṣiṣẹ́ gbà mí. Ọjọ́ tí èṣù dúró dé wọ́n máa sọ fún mi ọjọ́ náà má jò wáyé ọjọ́ tó máa sọ pé wọ́n ní gbọ́ ohun ẹ̀mọ́ ọjọ́ náà má jò wáyé àwọn tọ́lọ́ máa dé ìṣeré rẹ̀ mímọ́nú agolo ọlọ́run tí wọ́n sì.

0: má padà ọlọ́run. Tó bá ń romi lé wa lẹ́ẹ̀kan lọ́dún. Tó bá ń romi ìdílé wa lẹ́ẹ̀kan lọ́dún.
1: Tó bá ń romi lẹ́ẹ̀kan lọ́dún.
0: Torí tèmi máa ronú ojoojúmọ́. Ṣàánú mi.
1: The man at the pool of Bethsaida. Do you remember him?
0: Má jẹ máa gbaṣẹ́ ní ẹ̀kan lọ́dún. Kì máa rí àánú lẹ́ẹ̀kan nínú ọdún mẹ́fà.
1: Ọlọ́run jọ o.
0: Ṣàánú mi máa ru omi ilé wa dada máa ru dada.
1: Máa ru omi torí
0: ìdílé. Máa ru omi ilé wa máa ru dada.
1: Máa rán olóore sí mi ní gbogbo ìgbà.
0: Máa ru omi ilé wa.
1: Máa ru
0: omi. Omi ògo mi máa ru.
1: Ru omi torí mi.
0: Jẹ́ kó máa rí nǹkan mu.
1: Rabbi
0: Hikaba Saba.
1: Do not let me run dry.
0: Jẹ́ kó máa rí nǹkan mu Ọlọ́run.
1: Do not let me run dry.
0: Jẹ́ kó máa rí nǹkan fún ayé.
1: I don't want to run dry of
0: your help.
1: Máa ru omi lẹ́ẹ̀kan lọ́dún.
0: Àpò mi ò ní tófò.
1: Máa ru lójoojúmọ́.
0: Mi ò ní tọ́nú owó.
1: Máa ru omi
0: lójoojúmọ́. Mi ò ní tọ́nú ògo. Mi ò ní tọ́nú àánú.
1: Máa ru lójú.
0: Ìdérídé yóò ní tọ́kẹ́
1: o. Máa ru omi lórí
0: sáà.
1: Torí mi, máa ru omi torí mi.
0: Rabbi Anu Saba Abu.
1: Máa ru omi torí mi.
0: Eraba Rambu Bele na Saba Hadi. Àlọ́run mi o. Máa ru omi lórí
1: sáà. Máa ru omi lórí sáà.
0: Lójoojúmọ́.
1: Anytime you try to enter into that water, àwọn èèyàn ti ṣáájú ẹ̀wọ́ bẹ̀. Wọ́n ti ṣáájú ẹ̀wọ́ bẹ̀. Kò ń lè wọ bẹ̀. Kò ń lè wọ́. Wọ́n ní ẹjọ́ ẹgbẹ́ mi. Èmi mo kọ́kọ́ dé. Ṣùgbọ́n a ti rú tọ́kọ́ tó di pé wọ bẹ̀. Ọlọ́run torí mi máa rú omi lọ́jọ́jọ́. Má jẹ́ máa gba àánú lẹ́ẹ̀kan lọ́dún. Àánú fún ẹ̀kọ́ lọ́ṣù mẹ́fà.
0: Wà á máa rú.
1: Àánú ojoojúmọ́ ni mo bèrè
0: fún. Sọ́nà hundred million.
1: Àánú every day mercy.
0: Ohun tí mo bèrè fún
1: yóò. Every day blessing.
0: Lójoojúmọ́.
1: I want to receive help from all angles.
0: Lójoojúmọ́ bàbá.
1: From the north, south, east and west.
0: Ràn mí lọ́wọ́.
1: Má jẹ́ kí àánú sú ọ láti máa ṣe fún mi. Ọ̀rọ̀ mi má jò sú ọ.
0: Má jò sú ọ.
1: Ọ̀rọ̀ mi má jò sú ọ.
0: Olúwa.
1: Má jẹ ìṣẹ̀rú ẹgbẹ́.
0: Má jẹ ìṣẹ̀rú ẹgbẹ́.
1: Má jẹ ikú sórí mo ṣe ṣe ṣe.
0: Má
1: jẹ ikú sórí mo jìyà mo jìyà.
0: Ràn mí lọ́wọ́.
1: Má jẹ máa bá wọn dún nísàlẹ̀. Jẹ́kẹ́ mi náà dún lókè. Má jẹ kó tọ́ fún mi korogodo.
0: Má
1: jẹ tọ́ fún mi korogodo. Ọlọ́run gbà mí. Lord help me. Èmi yóò gbé ojú mi sórí òkè wọn. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá tiwa? Ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa wá. Ẹni tí ó dá òun òun ayé, òun kì yóò gbà kẹ́mi kí ó fi ẹsẹ̀ mi gún òkúta. Ẹni tí ń pa mímọ́ kì í sùn. Kíyèsí, ẹni tó ń pa Ísírẹ́lì mímọ́ kì í sùn, bẹ́ẹ̀ ni kì í tó ń gbé. Olúwa ni olùpamọ́ mi. Olúwa ni òjìjí mi lọ́wọ́ ọ̀tún mi. Òrùn kì yóò pa mí nígbà ọ̀sán. Bẹ́ẹ̀ ni òṣùpá nígbà òru. Olúwa yóò pa àlọ́ àti àbọ̀ mímọ́. Olúwa yóò pa mímọ́. Olúwa yóò pa àlọ́ àti àbọ̀ mímọ́. Láti ìsinyìí lọ, yóò pa àwọn ọmọ mímọ́. Yóò pa àwọn olóore mímọ́. Yóò pa iṣẹ́ mímọ́. Yóò pa ọkọ̀ mímọ́. Yóò pa àlàáfíà mímọ́. Yóò pa oyún inú mímọ́. Láti ìsinyìí àti títí láéláé. Àmì àmì àmì ní orúkọ Jésù. Ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó ń gbọ́ ohùn mi tí ò tí ì fi ayé rẹ̀ fún Jésù tó wà níbí tó ń bi Ọlọ́run pé kó má padà na ọwọ́ yẹn sókè kó o gbàdúrà yìí pẹ̀lú mi. Olúwa, mo gbà ọ́ lọ́sùn. Mo fi ayé mi fún ọ. Mi ò lè dá ṣe.
0: Mi
1: ò lè dá gbé. Àfi kó o ràn mí lọ́wọ́. Bá mi gbé.
0: Ràn mí lọ́wọ́.
1: Tí ó rọrùn fún mi náà.
0: Tí
1: o bá gbàdúrà yìí pẹ̀lú mi. Gbàgbọ́ pẹ̀lú mi pé Jésù ti dé ọ̀dọ̀ rẹ. Ìyanu dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lórí rẹ. Èmi náà máa bá ọ jẹ́rìí. Láti sí lọ àti sí láéláé. Àmì àmì àmì lórí Jésù.
2: Your favorite tunes are just a click away.
3: You feel it?
2: Jordan FM. Listen now and turn up. Devo.
4: Value. Innovation. Radio has never been this exciting. This is Jordan 105.5 FM.
5: This is Entrepreneur.
6: This is Value.
7: This is Value.
8: 3, 2, 1.
9: This is Jordan 105.5 FM.
10: My voice, your voice.
11: Jordan.

0: This is Jordan 105.5.
1: Station with the boys for entrepreneurs.
2: Ọmọ ti jáde aṣẹ́ntẹ́lẹ̀ ni.
3: Sọ̀rọ̀ bá mi fa kẹyẹ sọ̀rọ̀ kagbọ́ o. Sọ̀rọ̀.
4: Òní di ọjọ́ kẹfà wẹ́ wá bọ́lúwẹ́ ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ lórúkọ jẹ́ wàá gbé ìsẹ́ ayò lórí àdúrà rẹ̀. Ọba olùbùkún dé. Olórúkọ tí ò ní pẹ̀kún. Ọba tí ò lẹ́ni tì tí ò mú ni tì. Ọba mi ògbé ní afẹ́fẹ́ kutu yumuyumuyumuyumu. Ọba mi ti jẹun gbogbo fẹ́ni gbogbo lọ́jọ́ gbogbo nígbà gbogbo. Ọba tí fojoojúmọ́ kẹwàá gbogbo ènìyàn pariwo. Pásítọ̀ Fakeye Emmanuel ni mò ń jẹ́ bàbá alábìyamọ. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ọ̀rọ̀ rẹ ni o. Òní yìí là máa ṣiṣẹ́ lórí pẹpẹ ìbùkún. Màmá ìbùkún ẹ máa wá lórí ṣíṣí ọ̀nà. Èyí tó dáa jù nínú àwọn ìbùkún lẹ́lẹ́yìí tó wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Máa mi ìbùkún látọ̀dọ̀ Ọlọ́run mà dúró. Nítorí ìbùkún Olúwa ní mú nílẹ̀ láti làálà kun. Nítorí ìbùkún tó Olúwa bá fọ kò ní padà fi sìrègùn fún ọ. Nítorí ìbùkún tó Olúwa bá fọ kò ní padà fi gbọmọ lọ́wọ́ rẹ. Ẹni tí Ọlọ́run bá ti bùkún kò sẹ́ni tó lè fi rẹ̀. Wọ́n kà lè gbìyànjú wà lè mú ẹni ìbùkún Ọlọ́run wọlẹ̀. Wọ́n lè gbìyànjú ṣùgbọ́n kò lè dẹ́hùn lórí rẹ̀. Nítorí pẹpẹ ìbùkún Ọlọ́run ló ti ń jẹun. Mo ń pe gbogbo bàbá gbogbo màmá àti gbogbo ọmọ pátá. Ẹ jẹ́jọ́ lọ tẹ̀dọ́ síbi pẹpẹ ìbùkún lónìí. Ó ń lọ jẹ́ kí ìrìnàjò ọ̀sẹ̀ yìí kò dùn mọ́ wa bá a ṣe fẹ́. Gbogbo ilé tẹ́wọ́ kẹwọ́ máa ṣàmì. Nítorí olómi 28
5: Ìbùkún ni fún ọ ní ìlú. Ìbùkún ni fún ọ ní ọkọ. Ìbùkún ni fún ọmọ inú rẹ. Àti ẹ̀sọ́ ilẹ̀ rẹ. Àti ìbísí màálù rẹ. Àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún àgbọ̀n rẹ. Àti fún ọpọ́ ìpò àkàrà rẹ. Ìbùkún ni fún ọ nígbà tó bá wọlé. Ìbùkún ni fún ọ nígbà tó bá jáde.
4: Olúwa yóò pàṣẹ ìbùkún sí orí rẹ. Olúwa yóò fìdí rẹ kalẹ̀ ní ènìyàn mímọ́ fún ara rẹ̀. Gbogbo ènìyàn ayé yóò sì rí pé orúkọ Olúwa la fi ń pè ọ́. Wọ́n sì máa bẹ̀rù rẹ. Olúwa yóò sọ di púpọ̀ fún rere. Nínú ọmọ inú rẹ. Nínú ohun ọ̀sìn rẹ. Àti ẹ̀sọ́ ilẹ̀ rẹ. Olúwa yóò sí ìṣúra rere sílẹ̀ fún ọ. Òjò láti rọ̀ ní àkókò rẹ̀. Olúwa yóò fi ọ ṣe orí. Yóò sì ṣe èrù. Ìwọ yóò sì máa lẹ́kẹ̀ṣá. Lọ́ni ẹṣin ìwé ìrántíkẹ́ gbogbo yín o. Ó yá ẹgbẹ́ ire. Ẹgbẹ́ ìbùkún. Ẹgbẹ́ ìgbéga. Ẹgbẹ́ pírọmọ́ṣà. Ìṣàn yóò yàgbá o. Lọ́sẹ̀ yìí ọmọ rẹ̀ á jèrè. Lọ́sẹ̀ yìí iṣẹ́ rẹ̀ á dìde. Lọ́sẹ̀ yìí lọ sóríire. Lọ́sẹ̀ yìí lọ mẹ́kì ẹ̀. Lọ pàdé aláàánú. Lọ́sẹ̀ yìí tiẹ̀ ò ní gbé. Lọ́sẹ̀ yìí orí rẹ̀ á kàkè. Lọ́sẹ̀ yìí orí rẹ̀ dorí àpẹ́sì. Lọ́sẹ̀ yìí gba eré àìròtẹ́lẹ̀. Lọ́sẹ̀ yìí ìwọlẹ̀ rí kan o. Ìwọlẹ̀ rẹ̀ kan o. Ojú rẹ̀ mọ́ ọ lẹ́nìí. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́. Gbogbo ayé àfọlá ọmọ rẹ̀ tọrọ lọ́sẹ̀ yìí o. Òní dẹ̀mú lọ́sẹ̀ yìí o. Òní káwọlé kẹta kó tọrọ ọmọ rẹ̀ lọ́sẹ̀ yìí o. Lọ́sẹ̀ yìí ò ní rí àkóbá. Ò ní rí àdábà. Máa lọ rẹ o. Máa bọ̀ rẹ o. Ọ̀rọ̀ tí ìṣe sọ tí ò bá sanwó lọ́sẹ̀ yìí ó yá lọ pàdé ìrànlọ́wọ́. Iṣẹ́ rẹ̀ dìde lọ́sẹ̀ yìí o. Ọ̀tọ̀ ní iṣẹ́ ọ̀tọ̀túnlẹ̀ rẹ̀ wá jèrè tọmọtọmọ. Ọmọ tó bá Ábúráhámù dámọ́jẹ̀mú ìbùkún yóò bá ìdílé yín dámọ́jẹ̀mú ìbùkún lónìí o. Ìbùkún Ẹ́síkì jẹ́ ti yín tọmọtọmọ o. Ọmọ tó bùkún Jákọ́bù ní Jẹ́nẹ́sì chapter 30 yóò rántí rẹ lọ́sẹ̀ yìí o. Yósẹ́fù ṣàṣe yọrí nílùú onílùú wa ṣàṣe yọrí tọmọtọmọ o. Adánì wáyé yóò fọlá kí ọ tọmọtọmọ. Ìrọ́pọ̀ lórí fóònù wa ẹníṣe ni lóore ni ò pọ̀ níbẹ̀ látọ̀ni lọ ẹ pàdé olóore o. A gbé ọ̀sọ́kè tọmọtọmọ. Ọba mi oníyanu ìṣẹ́jú ìṣẹ́jú yóò fọrẹ bẹ̀ nílé rẹ wò nínú ọ̀sẹ̀ yìí o. Oore tá a fi rán olóore sí ọ lórúkọ Jésù yóò fi jíṣẹ́ lọ́sẹ̀ yìí o. Ọmọ rẹ ò ní lu páńpẹ́ ayé lọ́sẹ̀ yìí. Òwúrọ̀ ọ̀sọ́ àtàlẹ́ rẹ yóò mà dára o. Ọ̀run fi iná dáhùn àdúrà rẹ lónìí o. Àkópọ̀ ire ó yẹ gbà lọ́sẹ̀ yìí o. Ire ò ní fún ọrú tọmọtọmọ lọ́sẹ̀ yìí o. Màmá tí má ti ń gbàdúrà fọmọ rẹ níjẹ ni kó máa ṣàmì. Ọjọ́ ìrí rẹ ò ṣe é sún síwájú mọ́ o. Ó yẹ gbà ire rẹ lẹ́ni màmá. Ó yẹ gbà gbà. Ọmọ mi ọbọ̀lùmọ bí owó yóò fọlákẹ́ ọlọ́sẹ̀ yìí o. Ẹlẹ́gbàágbèjì àṣẹ yóò fọ rere tẹ́ ọlọ́run tọmọtọmọ. Ọmọ mi àjítanáwò yóò fi ìmọ́lẹ̀ bo iṣẹ́ rẹ lọ́sẹ̀ yìí o. Ọkọ̀ àyànmọ́ rẹ yóò gúnlẹ̀ sí èbúté ayọ̀ lọ́sẹ̀ yìí tọmọtọmọ. Ìyára máa di ọlọ́sẹ̀ yìí o. Ara ò ní ni ọ. Bùkátà inú lẹ́yìn Ọlọ́run máa bá yín gbọ́ òdádì. Ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ yóò ṣílẹ̀kùn àánú fún wa àti ìdílé rẹ lọ́sẹ̀ yìí o. Wàá jọ ń jẹ ọmọ. Oníkorò lẹ́nu rẹ̀. Ọmọ yín máa yàn ó máa yanjú. Ìrànlọ́wọ́ máa dá sí ohun tó fagbára kákáṣe tí ò ní yanjú y yo ina lowo koju si wa tomo re leni o o ni paro kadara iwa tomo re lose yo o ni rogun ebi o ayo to ni lori omo aridojo aleni o ogo se yin dide o ni tawa na o ni lose yi bo se jare o ni pade wa la o ni lose yi bo se jare o ni re ko ba ti adaba ni lose yi bo se jare ran lowo yoju si awere ni lose yi bo se jare wa pade ore lona ose tutu ose ayo ose tutu ose owo ose tutu ose orire ose tutu ose bega ose tutu ose promotion ose tutu ose jeti tese ose tutu ose ama tutu ose tutu ose moto tutu ose tutu ile tutu ose tutu ile tutu ninu ose yo owo re ma de ninu ose yo ara lugba ninu ose lo pade re ninu ose yo ara ni de bank ninu ose yi se yen bossi ninu ose yi contract yen bossi olore pe olose yi ninu ose yi lo sase yori ninu ose yi lo je won mo ninu ose yi olorun ba gbogbo fole re ninu ose yi o re ma doke ninu ma ya re ninu ose yi ogo re buyo am 40 verse 3 lose yi afori tutu si olenu tama tama am 90 verse 12 o ni jiya tama tama o jeremiah 31 afosi sara ti olorun tama tama o joni afa lo si apata to gajo lo tama tama oro jade 23 lo ni atu okare lara tama tama ibali mo asabda 10 verse 7 inu re ma du tama tama lose yi o First Peter chapter 5 verse 7 Olua ma toju re o o ni jega ba lori omo re o o ni fogun omo re taja o ni mofo ninu oja aye o ni mo inira o ni je lasan o ni finu fido ba omo re ja o ogun alale ko ni bori omo re ogun ile oko ko ni bori awon omo yin o ogun ile ana ko ni yepere re o ye di alagbara ninu Jesu iwa to omo re ma fi naira ti dollar dara lose yi o omo re o ni di alarikiri iye o ni di maliki fawon omo re lara ara to n wojo gidi lowo lowo ko ni pada wo akisa lojo ale o Jesu Oluwa wa awe ta n gba yi 21 days la ma fi gba ti wa ni ojo kefa bayi
6: yes sir
4: ago meji lalade ma ma break lojojumo
6: yes sir
4: eji ni agbe mi dele agbara
7: patale ma fle se ti agege yen aba dibe lojo yen patale kan phone soke mo wa mu ororo te fun wa yen mo fi cross your phone mi bayi ngba to wa di nkan bi ago kan gerege ni nkan bi ojo friday mojumo saturday omo mi omo 16 years last mom mi o ko gbe phone mi o fi sere loru the next one be mo mi pe kilo fe mo mi ni I need money immediately soon I shall send the 150,000
4: sorry account mi igba te ri ngba te ji kile kokon so
7: emi o ti e mo kokon omo to n te phone yen lu pada wa ji mi o ni mo mi esu ni ki wa wo to wa lori phone mo ni kini ti mi lejo o ni mo mi ta lo ta le ni ko fe yin lowo mo ni mi o mo o o ya get baba labi amo lo wa fun mi lowo emi o mo o mo sha ri 150 lori owo yen lati bi ose meta gas ti mo lo o ti gbina mo wa ya gas ninu ile eri ti mo ya gas lo we lo ba gbe kuro le akobi mi ti wa ra gas tutu fun mi niyan ni aro ana ore ti mo ri gba ni baba labi amo niyan o
4: egba wa bi fe tun gba gas
7: be ni
4: leyin so ji agege
7: be ni ojo friday
4: eni kan gbo mi o kile ni to su ore ni origun merin agbaye o ya sabi iwo lo ma gba o
8: 105.5
9: amije
4: ìpàdé kọ́lá ní ọ̀la ìpàdé tó máa ní àpẹẹrẹ rere ni omi jẹ́ríkò tí wọ́n fi òkúta bethlehem sí àǹfààní yọ lọ́la fún gbogbo èèyàn láti bù lọlé bọ́ọ̀lẹ̀ rí kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà ait yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí classic arena hall ago mẹ́sàn ni o wà á ríre gbà ọrẹ títẹ ní ti ká gbogbo ènìyàn jákèjádò ọrẹ yìí lọ máa fi sílẹ̀ kọ̀ọ̀sẹ̀ tuntun yìí tó bá ti ń da wàá sọ wípé olúwa mo fi ọrẹ ti májàmú ìbùkún ìdílé wa màmá kò sí iye tó kéré kò sí iye tó pọ̀ jù ìwọ já gbìyànjú o ọlọ́run tó ní ìbùkún tó ń darí ìbùkún ó yẹ yóò bùkún yín lọ́sẹ̀ yìí o màmá ti dún àkọ́kọ́ yẹ kí wọ́n lọ gbàdúrà ní Jerusalem torí àwọn ọmọ rẹ oṣù tó ń bọ̀ ní gbogbo abiyamọ àgbáyé pátá ń lọ ìwọ náà lọ gbàdúrà níbi tí jésù ti ṣiṣẹ́ ìyanu ìrìn àjò ọjọ́ mẹ́sàn-án péré ni tá a máa fi wà ńbẹ̀ sọ fún ọmọ rẹ òun náà lè sanwó rẹ lọ a kàn fi ṣe oúnjẹ ọmọ fún ọ tó bá fẹ́ lọ pè mí lórí ago tàbí kọ mẹ́sẹ̀jì mi lórí whatsapp àwọn tó bá fẹ́ gbàdúrà fún ọmọ àti fún ara wọn ni kó tẹ̀lé mi o ọlọ́run baba alábìyamọ o
10: ààyè ló wà.
11: Hello, hello, prophet 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
4: Abiyamọ.

0: AM every day. Ayo, ni temi ti elo jojuma. Ame.
1: O go wa ni fun Olorun loke. Fun gbogbo kan ti olugbo. Ti won gbo mi ka kiri gbogbo orile di agba laye. Lowo oni majemu. Dupe lowo baba mi. Tu dupe lowo baba re. Ale ti o je ka so bo leji ka re. Baba mi to tu je ko ri ojo aje. Dupe lowo eni to sanu fun e laaro. Awon kan be ri ojo aje won ori. Iwo ma tori Monday. Tu lo se bosi bi pepe. Wa ori lo meta ko fin yin. Ko fi dupe lowo baba mi baba re. E to je ko ri ojo aje to je ojo Monday. Ma dupe ma fi ogun atola fun. Ma fi fuko dupe ke baba mi je ko ri 21 21st 09 2026 gbogbo le to gbe mo me patapata ya to pada si bi pepe ta so to di ya ya jo kale ni ame je ati ogbe meje ka fi dupe lowo baba mi baba re bo ti wa dupe to kale ni ame je ati ogbe meje bo ti wa gba ni ma pe bi para to julu bo sinu eto yi bo ti pe mi na ni mo li je ti mo olare waju olagbe mi je pi alo ni mo gba kini ma ba mi arugbo ojo ni ka je so na ni to wuro ya mi di elu akoko re ya jo ri yan ju emi ka jo gbo to ni ma je mu ni fun gbogbo okan o n tete si mi na ni ti wuro yi o ya ya jo ri yan ju emi ba ga joko re si mo bi ya ri yan ju emi ka gbo ti baba mi ni fun gbogbo okan o ya ja lo we Matthew 18 verse 19 kilo ni fun
2: mo wi fun
1: yin ewe mo wi fun yin ewe
2: pe bi ani meji ninu yin ba fohun sokan
1: be ni meji ninu yin ba ti fohun sokan
2: ni aye yi
1: ni aye yi
2: ni ti onkohun
1: ni onkohun
2: ti won ba bere
1: ta ba bere
2: a o se fun won
1: a o se fun won
2: bo lodo baba mi
1: lati do baba mi bo ti wo to n gbo mi nle oni be ni meji ba ti fohun sokan mo ba bere fohun ko oun yo se fun won obi iwo na oko ati yawo omo ati baba baba atomo ejo suwo pe bere kankan eh baba mi lo ma se un ti e ba ti fowo suwo po fun ohun oluwa ma wa nbe teni meji ba ti sopo obi ko si to bere to lo na lo ni se oya
2: nitori nibi ti eni meji tabi meta ba ko ara won jo
1: ba ro ko nibi ti eni meji abi meta ba ko ara jo po ni oruko mi
2: nibe ni emi wa
1: se gbo ibe lo n wa laarin won yes you want not baba come be a jo we bi oni bi meji ti beta ba wa ibe lu na ma wa laarin won oba ti ko ni oruko ohun won na se bi mo se ni ko se o ipo lorun wa nbe oya
2: nigba na ni peteru to wa
1: peteru to wa
2: oni pe oluwa
1: oluwa
2: igba melo ni arakunrin yo se si mi
1: igba melo ni arakunrin mi yo se si
2: mi temi o fi ji
1: temi yo fi ji
2: titi di igba meje
1: titi di igba meje
2: je si wi fun pe
1: o so fun pe
2: emi ko wi fun wa pe
1: mi ko wi fun wa pe
2: titi di igba meje
1: titi di igba meje
2: ko se titi di igba 70
1: meje 73 yes
2: iwọ ko sanu ranse egbe re
1: iwọ ko sanu ranse egbe re
2: gege bi mo ti sanu fun
1: gege bi mo ti sanu fun
2: oluwa re si binu
1: o binu
2: o fi fun awon onitubu
1: o fi fun awon onitubu
2: titi yo fi san gbogbo gbese yi ti o je
1: ti o fi san gbogbo gbese yi to je 35
2: be na gege ni baba mi tin be ni orun
1: be gege ni baba mi tin be lorun
2: yo se fun yin
1: yo se fun
2: bi olukuluku ko ba fi tọkọtọkọ rẹ dárí ẹsẹ arákùnrin rẹ jí
1: tó bá ti fi tọkọtọkọ dárí ẹsẹ arákùnrin rẹ jí o sori yóò gbọ òun yóò ṣe fún gẹgẹ bí gbólúgbòlù bá ti fi tọkọtọkọ dárí jí arákùnrin rẹ wọn náà dárí jí o àìmọye èèyàn ló ti yàn lóbi o àìmọye èèyàn ló bá sọrọ mọ o bàbá mi ni kò dárí jí bóun pẹlú yóò ṣe ṣe sí wọn náà nìyẹn ní wọn náà ní ẹbí dárí jí kí adúlẹ lè gbà bọ síbi pẹpẹ mo bí kí la ó fi parí ẹ torí ìgbàlẹ ní ẹni bàbá mi ṣe rán mi jáde ìjọ ti dẹ ní ìgbàlà ṣọwọ rẹ ò ti kú fẹjẹ ṣé ò ti pa àìmọye èèyàn wọn ti àìmọye èèyàn tó dá lóró àìmọye èèyàn tó ti ṣe níjàmbá ọwọ ẹ ti kú fẹjẹ ọ̀nà búburú ló ń tọ ọ̀nà parí ló ń tọ padà jẹwọ jésù olúwa tó lùgbàrà ó ti parí 1 John 3:8 kí ló rí
2: ẹni tí ó bá ń dẹ́sẹ̀
1: ẹni tí ó bá ń dẹ́sẹ̀
2: tí
1: èṣù ní
2: nítorí láti àtètè
1: kọ́ sí
2: ni èṣù ti dẹ́sẹ̀
1: èṣù ti ń dẹ́sẹ̀
2: nítorí èyí ni
1: orí èyí
2: ọmọ ọlọ́run ṣe fara
1: ṣe fara wọn
2: kó
1: lè pàṣẹ èṣù mọ́ náà jẹ́ kọ́ ọmọ ọlọ́run tó fara wọn pàṣẹ èṣù lára rẹ̀ láyé rẹ̀ níbi tó dé mo ti ń jẹ́wọ́ jésù olúwa tó dùn yá lọ gbàdúrà wàá máa kígbe olúwa o ogun àdàbí tó ń jà mí ẹ fi náà o láàárọ̀ ó yẹ dúọ́
2: mọ
1: sọ kàtà rẹ́bàdọ́s èrí gàtàtàpà mọ sọ kété elimbrodọ́s yé kété lèbrodọ́s mọ sọ ké ẹnbẹlíbà jésù olúwa wa gbọ́mọ ilẹ̀ gbọ́rọ̀ ilẹ̀ gbẹ́yọ̀ ní orúkọ jésù ọwọ́ iná wọnú ẹ̀ bó ti máa lò kó jẹ́ ṣẹ́gun lọ ogun máa borí ẹ̀ o ìwọ ló borí ogun jésù olúwa wa mo bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run sórí ìyẹ̀yẹ̀ bá ka psalm 19 sí omi àtòróró obi àdúà psalm ni kò kà sí omi àtòróró yẹn òun dẹ̀ rí ọwọ́ àdúà lẹ́sẹkẹsẹ psalm 56 bó ti ń kà sí ló máa máa rí ọwọ́ agbára iná nínú ẹ̀ wọ́n kà á sí ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ kó o tún wá bá mi ka psalm 9 sí àti psalm 3 sí ibẹ̀ ló gbé ọwọ́ rẹ̀ sí yóò dára fún jésù olúwa wa àmì gbé yẹ̀yẹ̀ pàdé mi mo bí tí bá ti fẹ́ parí ẹ̀ dà sínú omi kó wá mo wá sọ bó ṣe lù fún ẹ yóò sì dára fún jésù olúwa wa àmì bàbá mi sọ pé nìkan gbọ́ mi nílé mo bí ẹgbẹ́ kan ń yọ lẹ́nu fò sókè lẹ́ẹ̀mẹta mo rán iná kó kọlu ẹgbẹ́ náà ọfà ọwọ́ ni kó ń jóná kó sàn kó wá kó má rí mọ jésù olúwa wa àmì níbi tá a bẹ já jókòó ẹni náà.
3: Kábíyèsí.
4: Ọlọ́run wá ṣe nǹkan àbí jẹ́ pé mi ti wá sọ pé ọmọ kò mú gàrí.
3: Mú wá mú kinní kan wá mọ́.
4: Ọmọ wa ń ṣe kan wá ń jọwọ́ lójú pé.
3: Báwo lẹ jẹ́ ṣe màmá.
4: Wọ́n tiẹ̀ tó ń yáwó lọ́wọ́ mi.
3: Ẹ pàtẹ́wọ́ fún Jésù yanu ilé bi. Ó fi ṣe yanu. Yé.
4: Ṣé o rí ibi tí mo lọ ra létí ìdájọ́
3: náà
4: lọ́sìn? Ẹ tó bá fẹ́ wá tí yóò bá ní 5,000.
3: Mo lè wá bí kábíyèsí.
4: Ó jẹ́ ìyàtọ̀ tí ọlọ́run máa ń fi. Àti kò kọ́ mo ń làlákàrà mo kọ̀ra kàlẹ́ndà yóò wà tó bí ọdún bíi mẹ́ta báyìí.
3: Kàlẹ́ndà ẹ ti wá bí ti pẹ́ gan o. Ẹ máa gbọ́ ní kàlẹ́ndà àmọ́ làlákàrà.
4: Àlákàrà yẹn pọ̀ gan.
3: Ẹ ẹ
4: ẹ ẹ ẹ ẹ ẹ
3: ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ kalenda wọn dẹ gbé síbi ìrọ̀rí wọn wọn làlákàlà títí di èní ẹ pàtẹ́wọ́ fún jésù.
4: Ó ń ṣe òun ìyá lọ́kùnrin tó jẹ́ pé mi ò tiẹ̀ àsìkò kan máa ní máa pé àwọn àbúrò bàbá lágbájá jọ sẹ́ndì 2000 ṣùgbọ́n sì
3: ní ìsìn
4: lẹ́yìn pé kọ́ tún wá gbà
3: lẹ́yìn olówó bẹ̀ ẹ pàtẹ́wọ́ fún
1: jésù. kábíyèsí ọlọ́run ẹgbẹ́ ìsísílẹ̀ òsèlè tẹ́ ń gbọ́ lánàá pa tú ìyá yìí bí pé ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kẹ́hìn tó fi di pé òun ò wojú ọmọ kó tó jẹun mọ́ ìyá ti kọ́lé ó ti rọ̀ kadà tuntun méjì tó fi ṣe stọ́mẹ́ǹt ayé ìyá ti dá kò yáwó lọ́wọ́ ẹnikẹ́ni mọ́ ó wá dúdẹ tí gbogbo èèyàn wọ́n ń gbowó lọ́wọ́ òun náà fún ara kí ni ìyá wa fi parí ẹ̀ ọdún mẹ́ta ló lóun fi lálàkàlà ó wá ra kàlẹ́ndà ká máa ṣe lọ́dọọdún ó lóun wá gbé síbi ìgbèrí látọdún mẹ́ta títí di èyí òun ò lálàkàlà mọ́ òun bẹ̀rẹ̀ sí wọnú ìṣẹ́gun sínú ìṣẹ́gun ẹni sì sílẹ̀ òsínì láti àgbàdo nìyẹn alútalẹ̀ tó fẹ́rù orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ mo pàṣẹ bí wòlíì ó yá gborí ọ̀fẹ́ yẹn bóyá wọn náà máa ń lálàkàlà ó gbọ́dọ̀ lálàkàlà mọ́ àwọn tó ń yọ ẹlẹ́nu iná oru wa ti ida jésù olúwa wa máa lọ pẹ̀lú ìdáláre jésù alágbàmí wa amí fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ máa fi ẹ̀rí ránṣẹ́ fẹ́ẹ́ rètò wa lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún lọ́sọ̀ọ̀sẹ̀ ó sọ́ọ̀nù nọmba ni kò ti bá mi sọ ló bá parí mo bí ló bá jẹ́rìí àdúrà.

0: mẹ́rin sáàgó mẹ́fà wo bí gbogbo ẹ̀yìn tí ẹ bá ń gbé fọ ìwọ náà wọ mọ́tò tó láti fọ yẹn wọ mọ́tò tó ń lọ sí fọ wọlé ní total filling station àbí tó ti sọ ní npc ẹgbẹ́ bẹ̀rẹ̀ ó ti gbọ́ kànáà vision academy fẹ́rọ wa ó ti débẹ̀ náà nìyẹn ojú òní tiẹ̀ jésù olúwa wa amẹ́ gbogbo ẹ̀yìn tí ẹ fẹ́ ro gẹ́stímánì ó wà ní ìyànà pẹ̀jẹ́ látàgó mẹ́jọ sí àgó mẹ́wàá yóò sì dára fún ẹ ojú òní tiẹ̀ jésù olúwa wa amẹ́ gbogbo ẹ̀rù àwa bíamọ́ tẹ́ ò lè ṣe ká ẹ má ràn wá lọ́wọ́ ẹ lọ ga láyé ẹ ò ní rí ogbé sọnù bí kò ṣe bí ọmọ àmì irúgbìn abíamọ́ 1005 wà ní mo ti jìyà lórí ọmọ mi ò gbọdọ̀ tó wá fi ọjọ́ alẹ́ tó máa jẹ pàṣán àbí ìyá lọ́wọ́ ọmọ tí mo jíṣẹ́ jìyà fún 1005 fún tiẹ̀ kó fún tọmọ yẹn mo bá ti ṣe anointi ẹ orí ara rẹ àti àwòrán rẹ irúgbìn ní odò gẹ́gẹ́ bí ìpèníjà yálà ní ìsàbí ní ọjọ́ ọ̀la ẹ̀yin pàkejì tẹ́ ò lè ṣe ká ẹ má fowó ràn wá lọ́wọ́ ẹ̀yin wọlé lè fowó ràn wá lọ́wọ́ tó bá ti wo bí 10,000 ká mẹ́ lọ́wọ́ 2,000 1,000 bá fi fúrúgbìn yẹn kó wá anointi ọwọ́ ẹ wà á rí ṣégi owó lọ́sẹ̀ lọ́kọ́lẹ̀ ẹnìkan ní kí ni account number access bank ni máa kọ́lẹ̀ 00960742211 access bank ọ̀làdẹ̀wájú sọ́mọ̀mọ́ ọ̀làgbẹ̀mí ẹnìkan náà wò tí ìrìkan 00960742211 access bank ọ̀làdẹ̀wájú sọ́mọ̀mọ́ ọ̀làgbẹ̀mí ó ti fi sí ọmọ òní kú mẹ́ lórí wọ́bí ohun ní tó jẹ́ pàṣọ lọ́wọ́ ọmọ tó jíṣẹ́ jíyà fún jésù alágbàwí wa àmì níbi tá a dé fẹ́ pé wòlíì má fúláṣí mi o ẹ̀rọ bá sọ méjì náà ni ó yá.
1: 0002 3610
0: tó mẹ́ẹ̀gẹ̀ tí ayè nílé gbàbùkún wọn náà sọ ìdá mẹ́wàá tó ń bẹ lọ́wọ́ ẹ̀ láàrẹ kó fi fúrúgbìn láti fi ṣètò yìí àwọn pàkejì àwọn tó ń fowó ran rédíò prógáàmù yìí lọ́wọ́ tí wọ́n lè gbowó kalẹ̀ láti fi ràn wá lọ́wọ́ àwọn pàkẹta àwọn tó ní irúgbìn ọjọ́ ajé lọ́wọ́ bá fún ajé àjókòó tiẹ̀ ajé jésù bá jókòó tiẹ̀ ó dẹ̀ fàyọ̀ dúpẹ́ ẹnìkan wọ́n ń bèèrè pé kí ni account number gtb bank ni máa kọ́lẹ̀ 00164997233 GTB ọ̀làdẹ̀wájú sọ́mọ̀nà ọ̀làgbẹ̀mí ẹnìkan náà wò tí ìrìkan 00164997233 GTB ọ̀làdẹ̀wájú sọ́mọ̀nà ọ̀làgbẹ̀mí bó ti ń bí sí ọmọ òní kú mẹ́ lórí òní jẹ́ pàṣọ lọ́wọ́ ọmọ jésù olúwa wa àmì àgbàgbé pé thursday mẹ́sàn-án kan wà wednesday mẹ́sàn-án wà monday mẹ́sàn-án ó wà ní ìlú ifọ̀ lágbàgbé thursday mẹ́sàn-án wà ní ìyànà ìpájà ó dẹ̀ máa dára fún ẹ tá a bá ti pò níbi níbi a lọ sí ilé olúwa a lọ ìyànà ìpájà a tó lọ sí ìlú ifọ̀ kó ẹbí kú ara ìwọ náà tiẹ̀ káwọn èèyàn kan dání kó tiẹ̀ polongo jésù fẹ́ni méjì mẹ́ta mẹ́rin márùn bó bá ti ń ṣe ìṣẹ̀lẹ̀ abamikọ́ àṣẹlẹ̀ tó ò ní lè gbàgbé títí láéláé mọ́ mọ́ wàá gbàgbé pé bó bá ti fúrúgbìn ọjọ́ ajé máàkì mi kì í súre fún ẹ mọ́ wàá gbàgbé pé apá alákòókò yìí lákan náà lọ́la jésù olúwa wa amẹ́.
2: From Lagos, this is
3: your Chin with a voice for entrepreneurs.
4: This is Jordan 105.5.
3: Nation with a voice for entrepreneurs.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi lónìí ọjọ́ Monday ọjọ́ ajé. Ẹ wo nǹkan mà, ẹ wo mi. Today is 21/09/2026. Àwọn iṣẹ́ agbára ìkan òjọ̀ kan tí ẹ̀mí àwọn wòlíì ti dánwò òun la tún gbé yẹ̀wò báyìí. Àní kété tí n bá ti kúrò nínú stúdíò, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run iyọ̀ yín ẹ gbé pàdé mi lórí Facebook àti TikTok àti YouTube. Aago mẹ́fà àbọ̀ pẹpẹ yọ pọnmọ. Ẹnìkan ní wòlíì ṣe wá chọ́ọ̀chì lánàá, ìbí wọ lọ wá, èmi wà ń service lágbára Ọlọ́run. Àmọ́ fẹ́ fi gbogbo ẹ̀yin, mo fẹ́ fi sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi káàkiri, àwọn ìṣe rẹ̀ gbá ni a fẹ́ dá padà lónìí. Mo fẹ́ mú nǹkan tó ṣẹlẹ̀ ní Jesus ti ń jò ní, mo fẹ́ kó tún ṣẹlẹ̀ padà. Ẹnìkan bí ibo ẹ já mọ́ bàbọ̀. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò ayé ní gbogbo ibi tí ẹ bá wà. Pastor Ọdẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, the Midway Market, gbági tuntun ní ìlú Ìbàdàn. Gbogbo lé ẹja dìde, ẹja lọ síbi pẹpẹ, kò sí nǹkan méjì ta ní làárọ̀ yìí, wọ́n rán mi sí ni. So gbogbo bí ẹ bá wà, jẹ́ a lọ dúpẹ́. Wọ́n mọ̀ pé nílò àwọn nǹkan kan, áńgẹ́lì yín rán mi ṣe làárọ̀ yìí. Ẹnìkan níta láńgẹ́lì mi, Jésù tó ní iṣẹ́ náà rẹ náà ni. Ó ní sí ìjọ tí ń bẹ ní Philadelphia akọ̀wé rẹ, sí áńgẹ́lì ìjọ tó ń bẹ ní Éfésù kọ̀wé rẹ. Jésù rán mi iṣẹ́ sí ọmọdé àti àgbà, mo kí n tó jẹ́ iṣẹ́ yẹn. Ẹja wọnú yàrá ẹ̀, ọ̀nà kan ló já yàrá Ilédùmarè, ọ̀nà tó jẹ́ ọpẹ́ ni. Gbogbo lé lónìí ọjọ́ ajé, mo fẹ́ kó dìde wá lọ dòbálẹ̀ níbi pẹpẹ. Ẹ mú bì kan nu yàrá, ẹ mú bì kan nu pálọ̀ yín, ẹ mú bì kan níbi tó bá lè ti mọ̀ kó lè máa dòbálẹ̀ lójoojúmọ́. N tá a ṣe ṣeéṣe láti January wá já lọ ṣe báyìí. Ẹ dòbálẹ̀ dádì, ẹ kúnlẹ̀ mọ́mì ní gbogbo ibi tẹ́ ẹ bá wà. Ẹnjìníà, ẹ jájọ gbé orin sókè.

sọ fún ọlọ́dúnmọ́ rẹ̀ olúwa àmọ́ ti pẹ́ lójú kan ẹgbẹ́ mi dìde lónìí ẹgbẹ́ mi náà dìde ọjọ́ makabalia ìjábalú ọgádà mo ti pẹ́ lójú kan ẹgbẹ́ mi dìde.

lẹ́yìn ọjọ́ Monday jẹ́ ń gbàdúrà fún ọ tẹ owó ìbùkún síwájú mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run àbùkún fún ọwọ́ rẹ̀ yóò bùkún fún iṣẹ́ rẹ̀ yóò bùkún fún ayé rẹ̀ àdáwọlé rẹ̀ Ọlọ́run àbùkún fún ìbùkún ni fún ọmọ inú rẹ̀ ìbùkún ni fún ọkọ rẹ̀ ìbùkún ni fún aya rẹ̀ ìbùkún ni fún ọmọ rẹ̀ ìbùkún ni wọ́n jà sí gbogbo tí bá ti ń dúró láti dá ọ dúró ọlọ́run á jà fún ọ gbogbo ẹ̀tọ́ rẹ̀ tí wọ́n hijack lórúkọ Jésù wọn ní agbára lórí ilé ire tó ń sáré bọ̀ yìí ó máa tẹ̀ ọ lọ́wọ́ àánú àti ìrànlọ́wọ́ tó bọ̀ yìí ó máa tẹ̀ ọ lọ́wọ́ ọ̀sẹ̀ máa dùn fún ọ wàá rí ti owó ṣe aláàánú á dìde fún ọ àṣeyọrí máa dé ogun òní jà ọgbọ́n ọkàn rẹ̀ máa balẹ̀ àgbàná yẹn òní rí mọ́ òní rí mọ́ láíláí tó o bá ṣe program yìí ní ìgbà mẹ́ta gbogbadua lórúkọ jésù ti násàrẹ́sì ìrànlọ́wọ́ tí èyí dànù ó máa tẹ̀ ọ lọ́wọ́ wà á dẹ̀ sí ní ọba jésù olùwàwà lórúkọ mi ìyípadà apostole àti wòlíì SMO Mustapha JP Baba Sibi Oba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tolujọ wa ni Barimu Idiobi Airport area ní ìlú Ibadan mo gbàdúrà lórúkọ Jésù ògo rẹ̀ ajáde ìràwọ̀ rẹ̀ máa tán ògo rẹ̀ ajáde ìràwọ̀ rẹ̀ máa tán ìràwọ̀ rẹ̀ máa tán ìràwọ̀ rẹ̀ máa tán àwọn ọjọ́ Wednesday ìpàdé agbára máa ń wáyé ní headquarters ta máa ń pè ní ìpàdé agbára láti síbí ọba tó bá ti dọ́rẹ̀ méjì sọ pé òun lọ síbí ọba ọ̀rẹ́ méjì agúgù kò sẹ́ńtì ò mọ bẹ̀ mo gbàdúà ẹ̀tọ́ rẹ̀ máa tẹ̀ ọ lọ́wọ́ ẹ̀dá ní mọ́bù jésù àwọn kan ti ń bẹ̀rẹ̀ pé last Friday of the month pé sá máa gbàdúà ní lúfọ̀ àpẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa a ti ṣe pọ̀ ní 16 17 and 18 ọ̀sẹ̀ tó kọjá àti ṣe papọ̀ ó tún di october ẹ mọ̀ mọ́ra fún october yes àwọn tó witness ẹ̀dẹ́ tó kọjá yìí wọ́n yẹ owó ọlọ́run wọ́n dẹ̀ mọ tí ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tẹ̀ ló ń wáyé mímọ eléyìí pẹ̀lú ògùn ọlọ́run ìwọ náà máa ní testimony wà á ní testimony ní thursday àti sunday ìmínà pàápàá máa ń wà níbo máa ń wà ní ìgandò yes máa ń wà ní ìgandò àwọn ìpàdé ó máa ń ṣe pàtàkì tó bá ti wà nítòsí wòlíì sáré wọn náà kò sí kíni ó join wòlíì àwọn àṣẹ tó ń tẹnu wòlíì jáde wọn máa ń ṣiṣẹ́ agbára lásù ìgandò road hotel bus stop sọ pé òǹlọ sí bí ọba kò sẹ́ni tí ó mọ̀ bẹ̀ ẹ̀nà wọn síwájú lórúkọ jésù ó máa rí àánú gbà oh my god wà á rí àánú gbà yes ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà ó máa rí àánú gbà in the name of Jesus ẹ̀rí ọjọ́ monday báyìí ó ká máa gbàdúà àdúà wo number one àdúà ààbò àti ìbùkún owó oníagbára púpọ̀ tẹ̀yìn bá ń ṣiṣẹ́ tó wò bá tí ì kú.

sọ́nà níbi owó owó mo fẹ́ ní ọrẹ pẹtẹ o owó owó mo ní ọ́ọ̀lù owó owó àpèkánu kò jẹ́ ní ẹ lọ́wọ́ má jẹ́ ní ọlọ́run kì í ẹmu sinun rere yá tó bá wà lọ́wọ́ èèyàn ẹ̀sán gbàdúrà kó o tún fi ṣe rere ẹ̀gbọ́n wo ni wàásù orí kẹwàá ẹsẹ̀ kọkàndínlógún ó ní owó lè dáhùn sí ohun gbogbo kéwèé owó lè dáhùn sí ohun gbogbo láìsí owó àwọn kan fẹ́ mẹ́hẹ̀ níbi àjọ̀dún babalánà pastor káyọ̀dé òní ó lágbára bẹ́ẹ̀ ọ́ rí i dáhùn pé ní owó lè owó jẹ́ ó dùn báwọn tí ò bá sówó ó lè dún ẹni ọwọ́ báyìí sọ́pọ̀ olúwa o ẹ lànà owó fún mi láti oyè àdúrà kẹrùbù a ní sílẹkùn fún wa o olúwa o sílẹkùn fún wa o sílẹkùn fún wa o olúwa o sílẹkùn fún wa o a ní bùkún fún wa sẹ bùkún fún wa sẹ bùkún fún wa sẹ yíyó fa bàrà sílẹkùn fún wa ilẹkùn owó mi sí ni sọ pé ilẹkùn owó sí fún mi.

nígbà tí mo wà ní tí mo ṣiṣẹ́ ara yà ẹ̀bọ̀ moto mo ní moto ní moto mi mo kọ́ tí bẹ̀ pé òwe orí kẹwàá ẹsẹ̀ kejìlélógún nítorí abẹ́ni pé ìbùkún ọlọ́run ló mú ni ńlá láì fi làálàá fún yà the blessing of God that makes us rich and added no sorrow bẹ́ẹ̀ o ní moto mi gbà náà wo bí sà so orí owó jẹ́ tó lágbára wà ní camp ní last week nígbà tí wọn sọ pé àwọn olówó fẹ́ lọ jerusalem mọ́kàn ní ó wù mí lọ but mi ti bọ́ mọ́ mi sọ ó dẹ̀ fún mi nọ́bà ọmọ ẹ̀ pé kí n bá sọ ó dẹ̀ bọ́ mọ́ ẹ̀ sọ̀rọ̀ ọmọ ẹ̀ ní èlò ń dáàdì mo ní 3.2 ni ó ní kò sí problem ẹ sẹ́ẹ̀dì àkáàdì nọ́bà ó dẹ̀ sẹ́ẹ̀dì owó lójú ẹsẹ̀ ibẹ̀ ni mọ́kàn ti ń sunkún pé ha gbogbo ti fẹ́ ṣe é gbogbo ti fẹ́ ṣe é àwọn ọmọ mi wọn lágbára àti gbé mi lọ káì ẹ̀gbọ́n èdè yàtọ̀ sí dé ẹnáwó sà ẹsùn pé olúwa gbogbo ọmọ tó mo fi ọwọ́ mi gbé sọ wọ́n di ìbùkún náà.

0: tabi ko pe number te gba sanwo number te gba sanwo e pe wa dari yin to ba ni Wednesday this of the 23 otuna la ma pade ni you fit fly ni keja ni ile eko e te wo si mi loruko Jesus o maria anuba mo ni wahara anuba gbogbo eyin omo olo parapata enna fo yesu aju ida ba saraha o o ma ruwo lo se iwe ori ke wa se ke dogun oni oro olola oni agbara re oro olola oni agbara e oro lo fi sagbara ti o ba si oro ko sagbara mo niyan ah ala isatelia mo gbadua enna fu e so aju sa wa ri owo lo ni mo ni wa ri owo lo ni oni ni ojo Monday yo ba ma pe lojo aje be ni ha mo gbadua mo ni wa ri owo lo ni lọ́sẹ̀ ó máa rí owó gbogbo àwọn project tó ti ṣe tó ti àbádọ̀ tó ti gbàgbé síbẹ̀ ẹ lọ gbé wọn dìde tó bá ti sọ ọrẹ òní ìyáàdù sẹ́nà ha lórúkọ jésù mo ní òtún rà nígbà ẹjọ́ tẹ́ bá ti sọ ọrẹ òní ẹ pé orúkọ jésù lẹ́ẹ̀kan ẹ wà sọ pé olúwa mo fi ọrẹ yìí mo fi sílẹ̀kùn owó lọ́sẹ̀ tó bá ti ní agbára àti san ọrẹ ọjọ Monday sọ pé olúwa ọrẹ yìí mo fi sílẹkùn owó mi ò gbọdọ máa gbàdúrà owó fún yín o ẹyin lẹ ń jẹ kí sẹyìn ó tẹsíwájú nígbà tá a nílò oúnjẹ fáwọn èèyàn ẹyin á dìde ẹlọjọ òní tiwa ojú òde tiwa a lè ṣe bẹẹ ní ọjọ Thursday àwọn èèyàn jẹun títí di aago mẹwàá lóru bákan náà ní ọjọ Wednesday ẹna wọn sì ni lórúkọ jésù ẹ ó dẹ ní ibùkú fún yẹn ó máa fún ẹ ní èsì ayé ó máa fún ẹ ní èsì ayé ó máa fún ẹ ní èsì ayé ó máa fún ẹ ní èsì ayé tí ọ̀rọ̀ ọlọ́lá tó bá jẹ́ pé òní agbára ẹ̀ owó tó máa sọ di ọlọ́rọ̀ lórúkọ jésù ó máa gbà á sórí fóònù ẹ wàá gbà á oníwàá gbà á báwọn èèyàn bá lẹ́rì wọn náà gbọ́dọ̀ lẹ́rì lórúkọ wa ní tẹsítímọ́nì jẹ́ ń gbọ́ tẹsítímọ́nì méjì mẹ́ta kí wọ́n gbàdúrà fún yín.
1: Dádì mi ọmọ yín ni olúwa tó sìn mo lẹ́rìí o àìṣọ́ òru tá a ṣe lánàá tí ẹ ṣáà ń gba ibi tẹ ṣáà ti ń gbàdúrà mo fẹ́ gbogbo tí máa sọ ẹ máa rántí tẹ sọ pé ibi tí owó wa bá há sí kí ọlọ́run gbà fún wa that was the about the ìgbà tẹsọ pé fẹ́ professor like maybe 12 àdúrà bóyá the second to the last prophecy ni ṣáà I don't get it so mo ṣáà fi agbára ẹ̀mí mo ṣáà claim ẹ pé àmì ẹ̀lẹ́ belief dádì owó mi kan ó ti há 1.2 million kan tí mo fẹ́ fi ṣe nǹkan ńgbà kan so owó yẹn ni mi ò bàbí tó wọ́n yẹn há sí ẹni tí mo sẹ́ǹdì ẹ̀ sí olóhùn orí wọ́n dẹ̀ ti di wọ́n dẹ̀ ti dẹ́bìtì mi ní àkáǹtì mi mo ṣáà ṣe mo ráìtì lẹ́tà mo owó ṣáà jáde o ebi mo ṣáà mọ́kàn mi kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá sọ àdúrà yín lánàá ọkàn mi lọ síbi owó yẹn pé owó mi ọlọ́run bá mi gbà jáde dáàdì bí mo ṣe sùn tí mò ń jí láàárọ̀ kùtùkùtù báyìí aláti owó yẹn mọ̀ kọ́kọ́ rí olúwa ṣeun ọlọ́run ṣe bí ọba ń gbọ́ àdúrà ní ìṣọ́ owó àná ni ẹ̀yin lẹ sọ sínú ayé wa ẹni ibi tí owó wa bá wà ọlọ́run gbà jáde fún wa bẹ́ẹ̀ni náà ṣe gba owó mi tó ti há nìyẹn ó yà mí lẹ́nu dádì thank you so much sir I really appreciate thank you dádì thank you so much. Ọlọ́run aṣagbára yín dọ̀tún ẹ̀ẹ́dẹ̀ ṣe débi èrè.
2: Ẹlẹ́dàdì ẹkú ọ̀lẹ́ sá dáadé ìṣẹ́mọdúpẹ́ sá àwọn iṣẹ́ o. Mo pè é fẹ́tọ́ mọ́ mi pé láti school tó wọ́n rọ̀ ṣe wá sí ìlú hospital pé ó dá lẹ́sẹ̀ ìlú ọ̀dẹ̀ sílẹ̀ Nàìjíríà. Mo dúpẹ́ ní owó Ọlọ́run nítorí pé ìgbà tí mo pè é ṣàdúrà fún ọmọ yìí ní sẹ́ndí fọ́kẹ̀ẹ́sì ni ẹ bá mi ṣe àdúrà fún wọ́n fi tú ẹsẹ̀ yìí wọ́n ti gbogbo ṣùfù ẹsẹ̀ ti jiná ọlọ́dọ́tọ̀ kan ti sọ pé ẹsẹ̀ yìí ti jiná ẹsẹ̀ yìí ó ti wà òkè kò sí ọkọ tó ṣe àdádì ó dẹ̀ kò kọ́ mọ́ fẹsẹ̀ rẹ̀ ọmọ màdé fẹsẹ̀ rẹ̀ kò lè dìde dúró wọ́n ti pè é àti òde rẹ̀ ni kódà owó òde rẹ̀ òde rẹ̀ kó lọ́mọ ó ní dókítà sọ pé ẹsẹ̀ wà òkè èmi tẹ wọ́n tẹ kọ́kọ́ ní dókítà sọ pé fi gbogbo àìjẹ̀ kan dì sí ibi ìtàn ẹni tí ò fi lè rìn wọ́n lọ wò ó wọ́n lọ yẹ sí ọmọ ṣe bẹ́ẹ̀ kò sí kọ̀ọ̀kan tó ṣe ọmọ ó dẹ̀ fẹsẹ̀ ẹ̀rọ ọmọ ọdún mẹ́wàá wọ́n ti tó ẹsẹ̀ yẹn owó lórí wọ́n mọ̀ tì ní hòsítà wọ́n ti tó ẹsẹ̀ yẹn kò sí nǹkan tó ṣe mọ́ ẹsẹ̀ tí wà òkè ó dẹ̀ wà rìn ọmọ mi máa fẹsẹ̀ rìn dájì ló dẹ̀ pé ìlú ní sí fọ́tò sí ẹṣẹ péyà fún ìjọ tó ṣe péyà fún alẹ́nu ìgbà tó máa di ọjọ́ kejì wọ́n á sọ gba ìbùkún bàbá ṣe bí wọ́n ti ṣe péyà fún ẹ̀ ó yà ṣe àmì ó máa ń ṣe lọ́sọ̀ kò dé ẹ̀fọn ó wá ṣe àmì ọmọ yẹn wọ́n sọ fún mi pé wọ́n pé ó sọ ní ibi tí òun rí ní bí ẹ̀fọwọ́ tó ẹsẹ̀ ìdádì ọmọ mi ti ń fẹsẹ̀ ẹyọ ó ti rí mi ò dájú ẹ ṣe mo dúpẹ́ o torí mo ti sọ pé sọ pé sọ pé ọlọ́run àṣàrò ìgbẹ́ ìdílé báwọn ọmọ mi ọmọ mi ti ń rí o ọmọ mi ti ń rí ìdádì tá bá sọ fún mi pé ọmọ yẹn máa bá wọn lọ bí sùkúlù sẹ́kẹ̀ ń báyìí máa ń yọ ọmọ kò sí kankan tó ṣe ọmọ lẹ́sẹ̀ ó kàn lọ skul lọ́dẹ̀ rọ́ṣẹ̀ àti skul wọn tún rọ́ṣẹ̀ lọ sọ́spítà dájì ìṣègbèdúpẹ́ sá o ìṣègbèdúpẹ́ ògbó wà ní ìlú baghdad òróró mọ́ọ̀dù òróró ta fi wọ́n síbẹ̀ wọn máa fi ṣe pé àgbègbè ohun fún ìlú fún àpẹẹrẹ ìgbàgbọ́ mi máa fi pa ẹsẹ̀ mi ò tún wọn máa dárúkọ ọmọ yẹn sí pé ọlọ́run bàbá mi ṣe bí ọba ìlú wà ní ìlú baghdad mo fẹ́ kó gbéra kó lọ sí ìlú arigidi lórí tí ọmọ mi wà ọmọba mi tó sílẹ̀ kó fi ẹsẹ̀ ẹ̀yẹ rẹ̀ mo gbúdọ̀ máa gbúdọ̀ ayọ̀ mi mo dẹ̀ pè é dádì ẹ̀dẹ̀ ṣe pé àkọọ́dẹ̀ ẹ̀ṣẹ́ mo dúpẹ́ ọmọ mi ti bá wọlé sí ẹ̀ṣẹ́ gùn sáà ẹ̀ṣẹ́.

0: won le yi lo fa ti ijoba ohun to fi se kini to fi fi owo ilura epo lati fi tan ina oju popo eyin na wa ninu we royin punch laaro yin ile ise olopa ipinle oyo ti soro lori iroyin ti oluori ero ayelujara pa wipe eyi to so pe odomokunrin kan al amin mohammed won ni o gbemi ara re leyin ti olopa ju si toju si atimole lori gbese egberun mejo 8000 naira ile ti won ni o je ile ise olopa salaye loju opo x won wipe iroyin kan ni olopa mu okunrin yi won si gbe lo si ile ejo lori gbese 8000 naira ile to je eyi to je ko gbemi ara re leyin ojo meta to kuro ni ahamo olopa agbenzo olopa ipinle oyo ti wa salaye wipe iro ile to jina si oto o na ni iroyin ohun eyi to le se wahala si araalu to si le si won lona awon olopa ni ki se ohun to gbe ologbe na de ile ejo lawon eyan kan gbe kiri lori ero ayelujara ohun alukoro ile ise olopa so pe okunrin na lo ba obirin to nse owo pos lati gba 23000 naira eyi ti igbagbo wa pe yo da pada fun obirin oni pos na lori app phone re won ni bayi obirin oni pos na fun ni owo yi amo ologbe yi o kuro lodo obirin oni pos yi lai da owo re pada gẹ́gẹ́ bí ó sì ṣe ìlérí wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀ atótónu ni ọkùnrin náà dá 15,000 naira padà nínú owó yìí àmọ́ ó kọ̀ láti san 8,000 naira eléyìí tí owó tó jẹ́ obìnrin náà tó kù wọ́n ní lẹ́yìn náà ni obìnrin tó ń ṣòwò pos yìí gba fóònù ọkùnrin yìí wípé tó bá dá owó òun padà lòun yóò tó fún ní fóònù rẹ̀ wọ́n ní dípò kí sanwó tó kù ọkùnrin yìí lọ wá ipá sí obìnrin tó fi pos ṣòwò nílé rẹ̀ lọ́jọ́ kẹjọ oṣù kẹsàn ọdún tá a wà yìí wọn ni tí ó sì bá ẹ̀rọ ó ba ẹ̀rọ airtel ẹ̀rọ ìta máa fi ń pè tó jẹ́ aláwọ̀ rẹ́ẹ̀dì wọn ni tí obìnrin náà fi ń ṣe ìforúkọsílẹ̀ sim káàdì rẹ̀ wọn ni ó fa ó bàjẹ́ ó sì ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ilé tí wọ́n ní fáwọn oníbàárà rẹ̀ tó jẹ́ 177,000 naira sí ó ṣe ìwà tí ò tọ́ wọ́n ní èyí ló fà tí àwọn ọlọ́pàá fi gbé wọ́n ní kí àwọn èèyàn má gbé ìròyìn wípé torí pé àwọn jù sí àtìmọ́lé ló jẹ́ kó gbẹ̀mí ara rẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé àṣàṣe ni kọ́lọ́ ń ṣàánú wa iyì náà wà nínú ìròyìn láàárọ̀ tòní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ti sọ pé àwọn aráàlú tó ń gbé láwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń lo gáàsì cng wọ́n ní wọn kò ná owó tó pọ̀ tó ti àtijọ́ mọ́ lórí ọkọ̀ wíwọ̀ o tinubu ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan pé bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹwàá àwọn aráàlú yóò bẹ̀rẹ̀ sí ní jàǹfààní owó tí kò pọ̀ lórí ọkọ̀ wíwọ̀ mọ́ o lábẹ́ ètò national affordable eléyìí tí a mọ̀ sí cng transit program ó ní ètò náà yóò wáyé lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú gbogbo àwọn gómìnà 36 eléyìí tó wà ní orílẹ̀-èdè nàìjíríà lọ́jọ́ 27 oṣù kẹjọ níbi tí wọ́n ti fẹnukò lórí ọ̀nà àti dín iye àti iye tí àwọn aráàlú tí wọ́n ná lórí ọkọ̀ wíwọ̀ láti dínkù ààrẹ ti wá sọ̀rọ̀ wípé ẹ fọkàn balẹ̀ tó báyìí máa di ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá wọ́n ní owó mọ́tò tẹ́ ń wọ̀ wọ́n ní gbogbo ó mọ̀ lọ sí wẹ̀rẹ̀ rẹ̀ látàrí àwọn mọ́tò àti kẹ̀kẹ́ ti ń lo gáàsì wọ́n ní ẹ̀ẹ́dì mọ̀ náwó púpọ̀ mọ́ ẹ̀fọkàn balẹ̀ o ẹ̀mọmi tútù báwọn ẹ̀ẹ́dìbáwọn ẹ̀ẹ́dì náà irú àwọn àti ẹ̀ẹ́dì tá a sẹ́gbẹ́ ọ̀nà wájú àti ìbàdàn láti ń wá síbi kọ́lọ́ ń sáànù wájú àrẹ èyí náà wà nínú ìròyìn láàárọ̀ tòní ẹlọ́gbà chínjì ìròyìn náà ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́ àti kòtíkò wọn pàpamọ́ ẹ jẹ́ lọ sójú òpó lẹ̀ fáwọn aráalé èyí náà láàmú wá fún wa láàárọ̀ yìí 09063352 ìròyìn pọ̀ tá a kó wá ṣùgbọ́n ìtọ́wọ́ wá bà òun náà la gbé jáde fún yín láàárọ̀ tòní 09063352 ẹ má gbàgbé òfin àti ìlànà lórí abala yìí ẹ bá ti pè wá ẹ parí di oyin ẹ dárúkọ yín àdúgbò yín bẹ́ẹ̀ kẹ́sì ṣé kíni kẹ́sì bá wa ṣe ní ṣókí bí ẹ bá ti ń sọ̀rọ̀ jù yóò kọ́ ti o ẹ̀lú ẹ káàárọ̀
1: ẹ káàárọ̀ orúkọ tèmi ni abdulkari abdulrasheed lafiya nìbàjá
0: ẹ káàbọ̀ sábà mi
1: lórí ìròyìn kẹsìkálẹ̀ ni mo fẹ́ sọ
0: ó yà sá
1: lórí ti png ìjọba náà jọ kẹ́ yípa jù àdọ́bọ̀lọ̀ fún wa mọ́ a máa sọ àmọ́ gbọ́ ni wọ́n ń mú ṣe àwọn ará àdúgbò láti fún ọmọkọ̀ tó ń lo png tá a bá dé gárá ìta àgbọ̀wọ̀ mọ́tò táwọn onímọ́tò tẹ̀ lóòótọ́ yóò mọ lo png yóò sọ fún wa pé pẹ́ńtò lò kọjọ kan ṣe àpọ̀mẹ́ẹ̀dínlẹ̀ táwọn aráàlú ni ó lè mọ ibi tá a ti wọ àṣẹ yóò kẹntúrò ní o tó lè ràn wá lọ́wọ́ bàbá mi nǹkan yí ni púpọ̀ ẹwọ gbẹlẹ ń gbé ní ṣe ìbàdàn ṣe kó ní ṣe níye kẹwọ mọ́tò wá kó níye kẹwọ mọ́tò lọ tó bá yí pẹ́ rí pé níye kẹ́ rà ẹjọ́ kíjọba ní bá a ṣàpọ̀mẹ́ẹ̀kọ́ ju ẹrù àwọn aráàlú lọ́rùn.

0: ẹṣin ọsà
1: ẹṣin ìràwọ̀
0: àmì ooo àmì àtẹ̀yìn náà ó tán ni bàbá ẹ̀sọ́ ọ̀rọ̀ sunukun ní kíjọba bá wa wò báwo láṣẹ dá àwọn mọ́tò ti ń lo cng mọ̀ ẹ fẹ́ káàárọ̀ o ẹ kò jí mọ́ ẹ parí di oyin rìn ẹ má jẹ́ tuntun sọ ẹ sàwọn kan yín àti ìjọba tí ń pè wá. Láti
1: alagbado
0: kesa
1: ejo omo kemo kele omo ti won ni kokuto na omo kan pa awon in ku akuta yen enya ma gbonmo ejo mo fe gbonmo
0: tori asiko ni elder ma ko to ka to ku lori eto ma play voice yen e se
1: okay so
0: I'm not going to be able to do it. Olagbara. Oda, e ṣeun sir. E ṣe gbọ́. Yes sir. Lórí ọ̀rọ̀ ti ohun tí mo fẹ́ fi sórí afẹ́fẹ́ yẹn, èmi gan fẹ́ káyé gbọ́ torí ọmọ yẹn ìgbà tí mo bá táwọn oníròyìn bọ́mọ yẹn sọ̀rọ̀ fọ́nrán ni. Ṣùgbọ́n a gbóhùn ẹ̀ ọmọ yẹn sọ̀rọ̀ tó ká ẹ̀mí gan lára pé akílódé ọmọ yẹn sì béèrè fún ìdájọ́ òdodo. Ẹ lé káàárọ̀. Ẹ káàárọ̀ sir. Yes, sir.
1: Oh, come in, Ambassador. You better see about the question.
0: A cabo.
1: Yeah, I'm not a collector. I'm not a collector. I'm not a collector. I'm not a collector. I'm not a collector. I'm not a collector. I'm not a collector. I'm not a collector. I'm
0: not a collector. I'm not a collector. I'm not a collector. I'm not a
1: collector. I'm not a collector. I'm not a collector. I'm not a collector. I'm not a collector. I'm not a collector. I'm not a collector. I'm not a collector.
0: We
2: are working. The render still see where the first crop comes. So when they come, they start shooting and following people. Then they catch some of us. So now the next day, it was on Tuesday that they catch some of our relatives and others. So on Wednesday when we go, we saw them. Following the artist on Thursday, you go there, they tell us they are all dead, they are in general hospital in the mortuary, and we don't have access to them until we give 50,000 naira. All of us here, we are not elites, we are educated. We serve our parents, one or two. Our parents are very poor. Now they have money. We are not feeding our parents. We don't have money for school fees. Many of us, we have to work and gather money monthly so that we can pay our school fees. Like each time they catch a gold miner, they will collect his money. They will collect the gold he mined. And here we don't work. We are not doing illegal mining here. This old man, he owns here. He said, let us mine gold, but we should not go there. So we used to mine here. This place that used, this land, we used to mine here. It's not illegal mining. They used to follow us. And this man in this Niger state, yes, they need to be changed in this Niger state, please. They need to be changed. In Niger state, civil defense corps, they don't have right to be shooting gold miners. We are mining legally, we are not illegal. There's no evidence that say that they should be chasing us. And we are under 18. We are not supposed to be taking inside cell under pressure. Niger state government should make a big investment. investigation about this, what is happening. And there should be justice in this case. Thank you.
0: O lero pe gbo on tomo yen so emi gan omo ikere gan ni omo ton soro o kere gan ni ba wo jori e boya omo odun 15 lo ba ti to 15 gan ni awon mo ni awon ise ta won se yi eh awon neni ti o ni ile yen ki se pa awon se ni ilega eh boya awon kan dede lo nse e won pe awon ka awon wa se ni nsi la awon fi ntoju awon ebi awon elo e ka ro
3: Ọdún àtúnlò wà, ọ̀kadà àtúnlò wà, mo ti rí wọn dáadáa rí. Bọ̀ mélòó ni pàtẹ́ntì yìí wọn? nínú 1 million car ó lè má ju márùn lọ ìyẹn lè ní fẹ́ẹ̀tì kan lára wa àwọn ní kọjá ó tóbi kéko dín láwọ àwọ àfta ó sì tó kàn wá sí ng clc ncc rr kọkúra àwọn tóhun wọn dín owó epo.
0: Ẹ ṣe ó sà kọfíndé ọlá láti kàn tún wọn ní ṣó máa pọ̀ ẹ̀lú
3: ẹ̀lú
0: ẹ̀lú ẹ̀ka rọ̀
3: ẹ̀ka rọ̀ sà.
0: Yes sir.
3: Àjọba láti túbẹ̀.
0: Àjọba láti túbẹ̀ à ń gbọ́ yín o.
3: Tẹ̀lé bẹ́ẹ̀ sọ máa kúrò lórí lórí ìpínlẹ̀ wọn àwọn ọ̀gá díẹ̀ o. Ìdí ìwé kọ̀ọ̀kan dá sí ni pé ẹnìkan ní òun máa dá tọ́jú padà ẹ̀kọ́ tó padà padà kò dá ṣé bá ṣe wà ẹ̀sì ṣe kó ń wọ́n tó wọ́n dá bẹ́ẹ̀. Ẹ ó kò yẹ gbogbo àdìsùn ká kọ sí síbi kan náà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ní ètò ìdìbò náà gbogbo iṣẹ́ tẹ káàkùn bá ṣe hàn. Ìdí ìwé dá sí ni pé ẹnìkan ní bẹ́ẹ̀ kó ṣe máa lọ lórí ilé yìí ó kù wọ́n fọ́ lọ́nu o ó lànà tí ẹsẹ̀ mẹ́fà ó dà wọ́sà.
0: Ẹ ṣeun àjọba láti túbẹ̀. Tube long long. Hello, hello.
4: Hello.
0: Hello.
4: Hello.
0: Ekaro ma.
4: Ekaro
0: sir. Yes ma.
4: Ah. Ekaro sir, so we ke. We be ki our bandage or cost of we our bandage we chip maju we koli indizo and the job our no kofo soja we ni bandage.
0: Oru koni adi zin bo ama.
4: Emi ni Mrs. Adebayo Oluwafunmilayo.
0: Láti bo.
4: Láti ìlú Ogun State.
0: Ogun State, ẹ ṣe mà. Wọ́n ní kán kóró àwọn ọmọ ogun lágbára dáadáa. Ẹ̀lú ẹ̀kaarọ̀. Ẹ sà. Ẹ̀kaarọ̀ sà.
5: Ẹ̀kaarọ̀
0: sà.
5: Ṣé rí.
0: O kọ yín.
5: Wọ́n ní àbàbà Alájọ́ Ọláluwa láti rin ẹmọ́dù.
0: Ẹ̀kaarọ̀ sà.
5: Ajẹ́rẹ́ bàbá máa kúrò mọ́ ní bẹ́ẹ̀ pọ̀ yóò bá mọ̀ ní odò mọ́ kí máa dà awúdú ni kí kùtì máa lójú wà dà awúdú bófẹ́ bá tó bá pẹ́ ló bópa pẹ́ ló dé tọ́ kọ́kọ́ lójú wà sọ yóò àṣà dídí máa lẹ̀ kẹ́kẹ́ tẹ̀ lọ́rọ́ ìtí pẹ́jẹ́ǹdì sọ ní ara yìí ṣé wàá máa béèrè lọ́wọ́ mọ́tò tí ń lo gáàsì kí ṣe gáàsì lọ́lò ní kó lè wádìí àti àbí mọ́tò mẹ́lẹ́lò ní lo kíní ṣó ṣe rí bí nǹkan bá ti dàrú kí n gbà fún gbogbo kíní ti dàrú látọwọ́ mu kó o ṣe ṣe lóko epo ló lè kárí jù èmi gáàsì ní kíní kan rẹ̀ dẹ̀ ti gbé kúrò yíwò yíwò òtí ẹ̀ múlá kárí rárá ṣé mọ́tò láwọn ọmọ ẹbẹ̀rẹ̀ àbí mọ́rú àlàáfà bẹ̀rẹ̀ pé ṣé kíní kí wọ́n kí ni ọ̀gá lọ ń lò
0: epo
5: lọ́wọ́ àti gáàsì kí káàkà tó wọ mọ́tò rẹ̀ so gbogbo oṣù kan gbé àwọn náà sì jẹrú ìyá bẹẹ náà wà mẹkúnrún o tó dé bẹtẹ dé bẹtẹ tẹẹtẹ wá gbàgbé ẹyìn pẹtùpẹtùpẹtù wọn yóò gbé bọtí gbàgbé gbàgbé mú ọwọ ìmọ pẹtùpẹtù wọn yóò gbé báyìí yóò máa rí lọ ni ọpọ ṣinṣin ṣinṣin kì í ṣe jẹ àdúpẹ tí o bá lè lù yóò rí ń gbó o lọ ọdún mẹrin míì náà kò táàkì lè lù jọ ọdún mẹrin míì lọ. Ibi káàkiri wáyé ṣe lẹ̀ ni ó ní ó bá. Ayé nígbà láyé ọwọ́ ayé gbogbo kírẹ́díẹ̀tì gbogbo ẹ̀ náà la gbogbo náà la wà láyé gbà náà. Bí káàkiri ṣe ni ẹni ọ̀sán dùn ní.
0: Ẹ ṣeun sọ.
5: Ìwọ̀n kí o kẹ́kẹ́ náà ronú tó o gbé tẹ̀lé gọdún olùtíta lódò ọ̀tẹ̀. Èdè tí wọ́n lè bó lọ ni. Gbogbo padà kán náà ni.
0: Ẹ ṣeun alára.
5: Oge ti a bi gbogbo gbogbo ṣe ń ṣe yìí ṣe wọ́n rò pé bóyá gbére ni ó máa lọ ayé bá ṣe jẹ́ yóò bẹ̀sán rí ẹ bá ṣe dìkan ó bẹ̀sán kọ́ báyìí sọlá bù sí ẹ̀dá kò ní gbádùn fẹ́ mi ó lẹ̀dí kò ní gbẹ́dùn fẹ́ mi ó láàrin ẹ̀ṣẹ̀ máa bá ti ẹ lọ.
0: Ẹ ṣeun alájẹ ọlá olúwa ẹ ṣeun gan sàwá mi àgbẹ̀ òní tán ẹlẹ káàárọ.
6: Ẹ
0: sà.
6: MC Rabo.
0: Present sà.
6: Yóò máa dá àwọn fún yín.
0: Àmì àtẹ̀yìn náà sà.
6: Títí láíláí.
0: Ẹ ṣeun.
6: Ó máa dára fún mi.
0: Àmì sà.
6: Ẹbí èmi ò ní ní ẹ̀sùn.
0: Orúkọ yín sà.
6: Èmi ni Pásítọ̀ Kẹ́hìndé láti ìlú Ìsásì.
0: Ẹ káàbọ̀ sà.
6: Mo fẹ́ kí ẹ lọ mọ wípé Ọlọ́run Ọlọ́run kò sẹ́ tó dá tí ò lè mú o. Ṣùgbọ́n bí o ti mú wọn la ò mọ̀. Ẹni tó lò ẹgbẹ́ kíkẹ́ bí abìlà wa ọ̀rọ̀ wo la sọ tá ò ní sọ mí mọ̀. Ó jẹ wo la jẹ tá ò ní bẹ̀ mí mọ̀. Oorun wo la sùn tá ò ní sùn mí mọ̀. Ẹni tó lò ní ó lè mọ́ lọ́la o.
0: Kábíyèsí Ọlọ́run bẹ́ẹ̀ ni.
6: Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Àìbẹ̀rù Ọlọ́run ni gbogbo nǹkan tá à ń rí tó dàbí ìyànjẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí.
0: Ẹ ṣeun sà.
6: oru owo lasun ta ni sun mi ma eni ka se joba
0: oro ni e se nsa
6: gba akoko na nbo lati so fun kaluku gege bi se owo eseri
0: esun baba
6: eyin do je ofe en lo petrol ofe en gbele ofe en lo gas ofe en lo na ofe e wa fi aye ti ikunu nara
0: aye oni ni wa lara esun ba mi pastor esegun sir e ja fe lo mi
6: o da bo
0: yes sir e ja fe lo mi na anfani e lo
6: e karo
0: yes sir
6: how come ni agbere je do ma ti se bo ti mo ajeje
0: e ka bo sir
6: se ni pa oro ti awon ni mo ni e ni mo fe da si na
0: okay
6: se ni Kami saya tu nak cuci, itu saya alat barang aku lebih mungkin yang main ni ye. So alat barang tu mungkin ni ye. Sebab tu nak cuci, muat tu cuci kuat opi tu ye. Wah, saya kira sih, ini tu ni banyak kotu. Itu ni ye. Mungkin sih kata sih ni kau opi tu ye. Because ti won ba se wa be yen mo mo pe awon people yen wa je yen ti won se ton sise fun wa je won so e ri pe ni mo ti ba ma yan sin ka lo la ma sa ma ri a ni gba bo mo ko ma pa ni mo le be na ni yes o ku lo o ko lo
0: mo
6: pa se CNG to so yen CNG to so yen Tony, you know, nothing to do for a while. You know, nothing to do for a while. As a moment, she will be here. I'm not here.
0: Oda, I just got to my first two dinner. I'm about to New York. Wọ́n ní ká fọkàn balẹ̀ pé owó ọkọ̀ tá à ń ná yóò dínkù ẹjọ́ àti ẹ̀jẹ̀ kọ́ tó bá dé ẹ̀lú ẹ̀ka
7: rọ̀.
0: Ẹ̀ka rọ̀ sà.
7: Kò ní bàjẹ́ fún yín o.
0: Àmì o.
7: Àwọn ará ilé ti gbọ̀tọ̀ yín o.
0: Àmì àṣẹ ìdùnnú
7: ẹnẹ́lẹ́nu rẹ̀ nígbà ṣe ń ṣe ọmọ ni apá ẹrú ọlọ́run láti àdìyànjá sí àìmọ́dé ẹ̀dúgbẹ́ tó mọ wọlé láàárọ̀
0: yìí
7: lórí ọ̀rọ̀ tí àwọn tí wọ́n kú yẹn ni mo fẹ́ sọ ní lórí ẹni nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹni tó ní ẹ̀kẹ́ gbọ̀ngbọ̀n tí bẹ́ẹ̀ nìkan ló ní ibẹ̀ tí báwọn tí ń ṣiṣẹ́ àwọn kan ṣiṣẹ́ bẹ̀ ni ìgbà kan ni wọ́n ṣe lu lẹ́tà pọ́ǹpù fún dínlẹ́kí wáńgbà yẹn náà tí bọ́ mẹ́ni yẹn náà kí ni nǹkan tí wọ́n lè ṣe
0: tààbá ní
8: jordan 105 FM
7: nìkan alágbára ayé tálágbára ọ̀run níbí ẹni tó wà ń jọ ọ̀rọ̀ yẹn tí wọ́n bá wádìí dáadáa tó tẹ́lẹ̀ ó gùn mí pé nàìjíríà pẹ̀lú bá a ṣe ń gbẹ́gbẹ́ ìgbésẹ̀ tí wọ́n ṣe ń gbé kí ló dé tí wọn kí wọ́n alẹ́nìkan alágbára nìkan tálágbára lẹ́yìn ọlọ́run wọ́n pọ́ ìsìn wọn ni wọ́n pọ́ ìsìn àwọn èèyàn wọn yẹn ni kẹ́yìn àwọn tí wùdí bẹ́ẹ̀ jẹ́ wọn ọmọ ọkọ̀ ń pa ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wùdí bẹ́ẹ̀ jẹ́ wọ́n kàn fẹ́ẹ́ fi ìyàjẹ́ wọn ni ọmọ ọkọ̀ ń pa ẹ̀ rárá àwọn ẹlẹ́dàá wọn yóò dájọ́ àwọn tí wùdí bẹ́ẹ̀ jẹ́ ọmọ ọkọ̀ ń pa ẹ̀ ẹni tó wà ní ìtaàjì ẹ̀ gangan tó nílé iṣẹ́ yẹn nípa nìkan ní ilé wọ́n gbogbo iṣẹ́ tó tọ́ àti tó yẹ àmọ́ àwọn tó wà ní tí iṣẹ́ àwọn èèyàn wọn yẹn wọ́n mọ ọkọ̀ ń pa
0: ẹ̀. ẹ ṣeun sà ẹ ṣeun àfáìrọ̀ ọlọ́run
7: láti ra
0: ẹ ṣeun bá mi mi ní gbọ́ kú gbogbo ẹ̀yin bàbá bàbá yìí àyà yìí ẹ lẹ́ẹ̀ka rọ.
6: ẹ̀ka alàgbà
0: ẹ sà.
6: ẹni ẹgbẹ́ ní david olúkọlá láti ìlú ìbàfọ̀.
0: láti ìbàfọ̀ ẹ káàbọ̀ sà.
6: ìlú ìbàfọ̀ sọ ẹni nípa ti ọ̀rọ̀ cng lèmi fẹ́ sọ̀rọ̀ lélẹ̀ cng ni ìlúwadé máa bú fún àwọn aráàlú lórí mọ́tò mẹ́rin máa fẹ́ ní ìjọba fẹ́ provide kí àwọn èèyàn máa máa wọ̀ ṣé ti ilé drc báwọn yẹn ṣe máa ń tòótòótò kọ́ tó rí drc wọ̀ ìlà ọba tí wàá rí kí níṣẹ́ kẹ gbé ìgbésẹ̀ láti jẹ́ kí epo kó wálẹ̀ epo yẹn gbogbo wa ní alẹ́tọ̀ọ́sí tó pé tí àti ní ìlera ní ìlú ìtẹ́lẹ̀tẹ́lẹ̀
0: ó
6: gba ọgbẹ́ lọ́wọ́ ó gba gbogbo ẹ̀ ó wá fẹ́ kó ìlera bá wa àwa náà àti èmi kan máa ń wò pé tí ò bá rí pé ó yẹ káà náà ka orí sí i a ti fi ẹ́ débi tó wà ó ti débi ayọ̀ ṣé ìyàlẹ́yẹ kó a máa fi máa jẹ wá.
0: I want to be a man. Oluwa Busayo Bello igba odun kan ni o e se opolopo odun loke rupe aragbo ni ti gbin aragbo ni ti japo odun la roro gbodo odun na la arawusa odun la ro mo bi lori ate egbo eto e le mi gigun nu owo na lanu ilera to peye te ba ngbo Oluwa tim leyin Bello na loni ki mo kin bi pe oni te sojo biyin e mo si dada o e ku ayajo ori kadun yin to ni o anti wa Oluwa Busayo Bello odun kan ni long life and prosperity loko gbo awa osise ile se Jordan FM 105.5 FM Lagos awa na ki yin pe igba odun kan ni bakan na ki ma ki awon ti won gba MC rawo lalejo ni ana nibi ti ati se ayajo ikomo omo tuntun eleti Infinity Percussion Live Band ti won ti dalubole ti MC rawo na ti o fi oro to fi tu awon eyan lokan nibi ayeye ikomojade ohun ile ta se ni next level ni Nairobi adupe lowo yin o erudite olowo ri oko juwon ke e ku rere ti omo yin te se lana te si gbe mti rawo lalejo won so wo gidi won si na ofun mi dada lana ibe n dun dada sugbon ogbo wo awon ati fi jeun e ma bere wo lowo mi ti ba ku rere to adupe lowo ogbo awon ta je wa nle agode laaro e be lati odo oluwa ti mi leyin belo Akinwande Aliat bakan na Boluwa ti fe Oluwa seun omo tayo Ayomide Olakemi Balogun ati Mutunrayo Dane ajo wa ni ile agodo laaro ni loruko Peter Olaniye to moju ero fun wa pelu Razak Adejare loruko alasa to dari ile ise yi omo Balanre Johnson na ni mo fi ki engineer wa to wa ile agbara lohun yen papa Engineer Morgan Peter, God bless you. Ẹlẹ́ lo agbe miliki, Adébàlú kọ mi a pàdé lago kan lagbara Ọlọ́run ọba mi Edumani lórí ètò bó ṣe ń lọ. Ago kan sago méjì títí ìgbà náà mo yọ tààrọ̀ yìí. Ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹ̀ka àárọ̀.

0: Èròjà gbọ́ MC Rawọ̀ ẹ máa gbọ́ ètò ẹ̀ lórí ìkànnì yìí ẹ má yí kúrò ńbẹ̀ ẹ filẹ̀ síbẹ̀.
1: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ tó mú wá ilé san méjì ọ̀nà mọ́tò ìbò lórúkọ mi èmi làrúlé kọ́lá ọ̀làwòye Akínwọ̀lú tí ò gbọ́dọ̀ kú bàbá mẹ́wàá ń ṣẹlẹ̀ ló ń sọ fún yín pé ẹ máa tẹ́tí sí gbogbo ètò gbémilékè ọmọ Adébáyọ̀ MC Rawọ̀ Akínwọ̀lú gbogbo pèdèpèdè ó mà sí rí agbe ẹ jẹ́ kó dárú ọ̀rọ̀ ó mà yẹ sí àlùkò ẹ jẹ́ kó kó sun èdè MC Rawọ̀ mọ rírì lékeléke ẹ jẹ́ kó kẹ́ fún eré lórí afẹ́fẹ́ Akínwọ̀lú jẹ́ gbogbo pèdèpèdè ó ti mọwọ́ àdìtú àgbé kalẹ̀ ẹ̀wẹ̀ ẹ jẹ́ kó máa jẹun pẹ̀lú àgbà ẹ máa gbọ́ gbogbo ètò MC Rawọ̀ ẹ ṣe àtìlẹyìn pẹ̀lú ìpolówó àti ìkéde èmi àròlé kọ́rọ̀ láwòye bàbá mẹ́wàá ń ṣẹlẹ̀ lù ú lọ́ǹtẹ̀ ayọ̀.
2: èèyàn wa lọkùnrin lóbìnrin lọmọdé àti lágbàlagbà mo gbé tuntun dé ohun àrà ni o èmi ni olúwa káyọ̀dé ọlásẹ̀yìndé tí gbogbo èèyàn mọ̀ sí ajírèbí. ẹ bá wa lọ sórí ètò bó ṣe ń lọ lórí ìkànnì jordan 105.5 fm lọ́wọ́ ọmọ yín mc ìràwọ̀ àgbàlagbà ọmọdé tó ń pẹgbẹ́ bàbá rẹ̀ ló kọ ẹ̀rí olúwa gbémilékè adébáyọ̀ wà níkàlẹ̀ fún yín ní gbogbo ìgbà ẹ sá lọ sórí ètò yìí bó ṣe ń lọ ni ètò ẹ lọ sórí ètò bó ṣe ń lọ lórí jordan 105.5 fm ẹ pàdé ọmọ yín lórí ètò yìí yóò dá o yóò dùn.
3: ìràwọ̀ dé ọmọ gbólóhùn yóò jẹ́ ẹ̀rí olúwa gbémilékè àgbàlagbà ọmọdé tí pẹgbẹ́ bàbá ẹ̀ lórúkọ kábọ̀ sórí ètò rẹ a tún fẹ́ gbọ́ tọ́sẹ̀ yìí akéré má ṣe yànjẹ́ oya gbéwàá dé.

ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ apíṣu tórúkọ o gbéwàá dé bẹ̀sẹ̀ afẹ́ pètò rẹ̀ á jẹ́dẹ́ lẹ́nu.

àwọn ọ̀rẹ́ kan ti ẹ̀wà ló jẹ́ pé tó o bá ṣe fún wọn wọ́n máa rò wípé o gọ̀ ni wọ́n dẹ̀ mọ̀ pé bí ọlọ́run ọba mi ṣe rọ́wọ́ nìyẹn o sì gọ̀ o rìndè o wò pé kó o ṣe fún wọn torí pé ìwọ náà ń retí nǹkan míì lọ́wọ́ wọn pé kan ṣe ṣùgbọ́n àwọn ò ṣe pẹ́pẹ́ nájì tí ìwọ ń lò fún wọn làwọn náà ń lò padà yìí méjèèjì ó jọmọ ga sí ni àwọn àdá kan ti ẹ̀wà yìí ń le láti mọ àwọn yẹn ni pé tó o bá ti sọ àṣeyọrí pláàni ẹ fún wọn nǹkan tó o fẹ́ ṣe nẹ́ẹ̀sì àwọn ìgbésẹ̀ fún wọn báyìí tó o bá ṣe sọ fún wọn nígbà báyìí títí wọn bá ti gbọ́ báyìí ẹ sà ó ti lọ kò tún bọ́ sí mọ́ wọn ò ní láti lọ ilé babaláwo etí wọn lásán ni kó má gbóhùn rẹ ni gbọ́dọ̀ wọn fẹ́ gbé ìgbésẹ̀ kan fẹ́ lọ síwájú wọn máa ṣe kéré ọkàn wọn ti tako àṣeyọrí yẹn. Ìbá ti ẹ̀dá wá ilé ayé gangan ni. Ìyá ta wáyé àwa níbejì èmi nìkan mo dá wa. Mo bá sì máa lọ náà ìwé nìkan náà ni ó jù sínú sí suwiti. Bí ọ̀rẹ́ ẹ̀kọ́ rẹ̀ tí ń kó bá ayé yín fún. Ìdí tí mi fi lọ́rẹ̀ gbòde ni wípé ọ̀rẹ́ tó ń lo mọ́tò ni mò ń wá. Tí ọ̀rẹ́ tí mo fẹ́ bá ṣe tí ò bá ti ní mọ́tò ìṣọ̀rẹ́. O gbúdọ̀ ní mọ́tò torí pé èmi ò ní ìwo ò ní. Bó lájà àwa méjì wà máa fẹsẹ̀ rìn ẹsẹ̀ wọ́wọ́ abù. Nígbà tábá pàdé àlíyà ti níta àlíyà tí ò ní àlẹ́ òkè kiri ń sọ̀rọ̀ ilé. Ìmọ̀ tí ìwọ bá ní mọ́tò tẹ́mi ní mọ́tò tá a kó ara sínú mọ́tò èmi gbé mọ́ gara. Kò sí bẹ́ẹ̀ntì tó bá pè mí sí á gara dé bẹ́ẹ̀ ni pẹ̀lú mọ́tò rẹ. Láti pé ìwọ ní mọ́tò èmi náà lè tara bẹ̀ ní mọ́tò. Ọ̀rẹ́ tó bá fẹ́ bá MC àwọ̀ṣọ̀rẹ́ tètè lọ ra mọ́tò. Ọ̀rẹ́ tó bá ní mọ́tò mo fẹ́ bá ṣọ̀rẹ́ o. Máa máa lọ sí ẹnu abala òwe láìpẹ́ ẹ. Wọ́n gbọ́dọ̀ ti múra ara sọ níwọ̀n báyìí. Bá ṣojú òpó lẹ̀ fáwọn èèyàn. Àwọn èèyàn mi ó sọ ohun tójú wọn rí nípa irú nǹkan tí mo ti sọ. Ṣùgbọ́n ẹja kíyè sára ni. Mr. Dami ẹ bá ń ṣètọ́jú DJ Sampio World Famous DJ ó múṣẹ́ wá fún àwọn ọ̀rẹ́ nù. World Famous DJ Sampio. Tí Sampio bá gbaṣẹ́ yóò sọ fún wọn pé mo ní MC o. Infinity Percussion Live Band àwọn náà bọ́ bá gbaṣẹ́ wọ́n ní MC ìràwọ̀lẹ́ MC àwọn. Lẹ́yìn tẹ́ bá sanwó olórin ẹ sanwó MC torí MC wá dá yóò mú ayẹyẹ yín dùn ẹ sì gbádùn rẹ̀. Ajọ dàlúbọlẹ̀ lánàá ní mẹ́ran ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Irú ẹ̀ náà láàmú rí kó máa pọ̀ sí irú tó bá ń wá léraléra báwọn àwa náà tètè ra mọ́tò mo ti ń dáwó mọ́tò mo ti owó mi ti kó owó táyà táyà kan nínú táyà mẹ́rin. Wọ́n ara díẹ̀ díẹ̀ ní tó bá ti yá ìtura gẹ̀rẹ̀ mi rọ apá ọ̀tún ń ra mi rọ apá òsì. Gbogbo páàtì ọkọ̀ wọn bá fi máa pé àágbè lọ̀dọ̀ mẹkáníìkì wọ́n bá wa jẹ́rìn ní ẹ̀ papọ̀. Yóò do didi. Mo bá wá mọ̀ ni mo fẹ́ gbé ọlọ́nà mọ́ wọlé. Bẹ́ẹ̀ni mo bọ̀ pé bóyá ọkọ̀ owó òtún sọ́nà. Ẹnìkan ní ìfọkànbalẹ̀ pé tí ẹ̀rọ bá ní cháchá níra. Mo fọkànbalẹ̀ a ti fọkànbalẹ̀. Ó dàbí eré kìí ṣe eré. Ó dàbí àwàdà kìí ṣàwàdà. Ẹjẹ́ aṣọ ni bá rìn kaṣọ ni bá rẹ. Kí ìlọsíwájú kó ba lè bá iṣẹ́ tá à ń ṣe. Ẹ̀ka sàn lẹ́ẹ̀kan sí káyọ̀dé Fáṣọlá náà ni màá fi lọ sí abala òwe. Ẹ̀yin bá láyà ni kò wọ́ o. Àwọn òwe tòní ó rọ̀ bí ẹ̀kọ́ o. Ẹ bá wàá gbàgbé tá ẹ bá ti wá pè wọlé lábala òwe ẹ pé orúkọ yín àti ibi tẹ ti ń pè kẹ́ ẹ sì bá mi pa ẹ̀rọ rédíò yín dáadáa. Nọ́mbà tẹ́ ẹ pè sí kò yàtọ̀ ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yìn tẹ̀ ń gbé wa fún ìgbà àkọ́kọ́ 090-6000-3352 tàbí 070-51-69-7912 òun náà lójú òpó. Kí wá ní òwe tá a mú wá lónìí. Kẹlẹ̀bẹ̀ balẹ̀ ṣara gírí. Kẹlẹ̀bẹ̀ balẹ̀ ṣara gírí. Ẹ̀rí pó rọ̀ gan. Kẹlẹ̀bẹ̀ balẹ̀ ṣara gírí. 090-6000-3352

0: Hey, baba wale leyi baba gani agba aruna isola olugbe ona lele lori to bo se nlo elu e ka so
1: tell it la su come ni lati akesan
0: awon to ma ba mi ra mi ro lele
1: o lo a se tori ore le menu ba bi keke o ba ni kilo ko re ma ere to ni se ko le mete ni to ni se ya ti ko pa agbare se fowe yan
0: ti kele be ba bale kelebe balẹ saragiri oje
1: to ba fonka to di tala re
0: to ba fonka yo di tala re esun e ma ba Mr. Felix Olasukun mi ele ka san o
1: ele ka san
0: e ka san sa
1: e sa we en lo ka down
0: o ko yin
1: ko mi yan ele ka lo ru ko mi
0: onye ka
1: ba ti ran sebe le ba ti ran sebe
0: awon ilu ni
1: Better
0: stage. I had a movie.
1: I'm mad down.
0: Yes, sir. I'm a quiet.
1: Oh, where are you? But tell us, you know,
0: one kelebe bale saragiri. I don't think kelebe. Oh, a bale saragiri.
1: Oh, you need bale. Karamagbon.
0: Eshun Mr. Onyeka e ma ba wa bo 0906003352.
1: Hello. Eni to
0: ko lu mo pa ya
1: npa o. Ilo ko
0: yin. Oda, Mr. Ante siwaju. Gilo Mila, you daddy pay a party then 0906003352. Ever tip, why am I buying you to do lolly? Dark me if I ever you to do lolly? A castle,
2: yes, sir.
0: Yeah, oh, call you.
2: Oh, come with the way that last year, Orlando, good state.
0: Get up, pay.
2: Last year, Orlando, good state.
0: Eh, who call you any?
2: Zubeda,
0: this one. Okay. Lati Lambe, oh yeah.
2: Okay.
0: Eba, pardon, where ya?
2: Allah, I know my bar at one, she.
0: Allah,
2: I be all at one, me, I do call you.
0: Where I call you. Allah, I know my bar at she, boy, you lay, be you lay.
2: Bẹ́ẹ̀ni
0: bá lẹ̀ ṣaragiri alára ni ó mọ̀
2: alára ló mọ̀ bí ara tòun yà dípò ni
0: ẹ̀ṣin láti láǹpẹ́
2: bẹ́ẹ̀ni ogun
0: ṣe mọ́ mọ́ bẹ́ àdúgbò wa náà ni ẹ̀ṣin yà mí ẹ̀ṣin yes ma 0906003352 hello
1: hello
0: hello
1: ẹ̀kásán
0: sá
1: títà Raymond lópe látàgé.
0: Bàbá o.
1: Ẹ bá mi pèlè.
0: Wọ́n ní kẹlẹ̀bẹ̀ balẹ̀ ṣaragiri.
1: Kẹlẹ̀bẹ̀ balẹ̀ ṣaragiri.
0: Bẹ́ẹ̀ni.
1: Kẹlẹ̀bẹ̀ balẹ̀ ṣaragiri. Kẹlẹbẹ balẹ saragiri.
0: Ẹ̀la, bó ṣe sọ
1: ní. Ẹni bá hàlà yà máa ta.
0: Ẹni bá hàlà yà ó ta.
1: Bẹ́ẹ̀.
0: Ta. Bàbá ọkọ ṣe. Ibi ni kí n gbé lọ́nà tí ó fi wọnú ẹ̀nà. Hello. Hello, ẹ̀ka sọ.
1: Pẹ́pà sọ̀rọ̀.
0: Ẹ bá yí rédíò yín lọ́lẹ̀ o.
1: Pẹ́pà sọ̀rọ̀.
0: Ló bá pariwo. Hello.
1: Hello.
0: Yeah, okay, yeah, we didn't pay well. I can't say so.
1: Yes, sir, I'm about to let you pay.
0: Lucky.
1: Lucky, I'll be late.
0: I can't
1: say. I push you
0: now. Yes, sir.
1: Oh, yeah, I'll be late.
0: When you call it, Bale, Saragiri?
1: Call it, Bale, Saragiri?
0: Bale, sir.
1: Bale. To ba foka ta la re ni da
0: to ba bale to foka ta la re ni da esun sir ba mi o ba fe mi lati akule ekun god bless you sir 0906003352 mamu pe yan meji si ko to di pe a soju abenku fun idan si owe yen Hello, da lo wa loju la e ka san o.
3: Hello, e ka
0: san. E ka san.
3: Latun ji da ni lo so.
0: Lati bo.
3: Lati abulegba.
0: Ata abulegba.
3: Ando se fa le fa guru. Eni ba tu le mo fe ya wa nta o.
0: Eni ba tu.
3: Le mo ko ya se nta o nbe ni.
0: Oda, Emma Bawa Bosa. Emma Bawa Bosa. 0906000335. Hello.
4: Hello.
0: Yes, sir.
4: Kuro, yes, sir. Tell the Sarah Juri.
0: Okay.
4: Ipo. Ipo kon ni Ismail Awad lati le dara ro mi.
0: E ka bo sa.
4: Tell the balle Sarah Juri. Ipo lo do tu.
0: Ito lo dun tu. Gile po gwa ele kan si sa
4: Ismail Lawal lati le dara ro mi.
0: E ka bo sa. Oda, e ma ba bo.
4: Oda.
0: Yes, sir. 0906000335. Give me last call fun itoto ni. Hello.
5: Hello.
0: Yes, ma.
5: Emi ni o kaju ko ni midi laka gbadu.
0: Kile pe?
5: Hello.
0: Kile pe ko yan ma n gbo yin. Oladoke lati agbadu.
5: Bola joko inu mi di laka gbadu.
0: Okay, ya wa Bola joko.
5: Inu mi do.
0: Inu mi do. Inu temi na nu pe mo gbe ko yin loni.
5: Wọ́n
0: ní kẹlẹ̀bẹ̀ balẹ̀ ṣaragiri.
5: Ìfẹ́ mi ò sí ni pé kẹlẹ̀bẹ̀ balẹ̀ ṣaragiri. Bí rọ́bà lọ títí gbogbo ọdún ìjọ kan ṣe tó tọ́ bá bá báyìí.
0: Ó máa bá.
5: Ẹ̀ẹ́dá
0: tó bá lọ bá ọ̀nà abúlé ẹ̀gbá wa ìpó lọ sí Sango. Tráfíkì mú bẹ̀ yẹn o, yóò bá bẹ̀ yá.
5: Tí wọ́n bá lọ dé fún ọdún ọjọ́ kan ṣe ló tọ́ máa bá.
0: Ẹ parọ́ máa.
5: Ìtìkéjì rẹ̀ sí nìyẹn o.
0: Ẹ ṣeun mọ̀. Òun náà mo fi sọ, mo ní àgàgà tó bá lọ gba ọ̀nà àbí tó bá lọ gba ìjú ṣàgá ipò lọ sọ́nà ayége tráfíkì ìbẹ̀rù náà dá. Ẹ jẹ́ àwọn àlọ́lọ́sàn yẹn, adúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yìn tẹ́yìn pé a lè gba ìpè mọ́ lọ́sàn yẹn àsìkò tí kò wá pápá mọ́ra. Adúpẹ́ adúpẹ́ pé òkun. Àwọn tó gba ìbéèrè mi tí ò bàbá ní kẹlẹ̀bẹ̀ balẹ̀ ṣaragiri, ẹni tó wúkọ́ ló mọ̀ pé àyà ń ta òun. Ẹni tó wúkọ́ ló mọ̀ pé àyà ń ta òun. Ọ̀gbẹ́ni Wálé láti Ọ̀gbẹ́ni Wálé wọ́n pè láti Agége. Àwọn ni wọ́n gbà dáadáa. Wọ́n gbà dáadáa. Bákan náà ó dà pé Peter Raymond náà tẹ̀lé wọn. Ìdí tí mi fi ní wá fún bàá mi Latif láti ìlú Péjú ni pé ti kọ́kọ́ pè tẹ́lẹ̀. Tá a bá ní ká fún yín yóò dàbí òjòrò. Ẹ̀ẹ̀kan la máa ń pèsè abala òwe. Ẹ má jà máa ṣòjòrò dákun. Tẹ́ bá ti pè bó bá ṣe rí ni kẹ sọ. Peter Raymond àti Mr. Wálé àwọn náà ni wọ́n gba òwe yẹn. Ó dà pé èèyàn kan náà gbìyànjú ẹ̀ díẹ̀ ṣùgbọ́n kò lọ dáadáa. Wọ́n ní kẹlẹ̀bẹ̀ balẹ̀ ṣaragiri ẹni tó wúkọ́ ló mọ̀ pé àyà ń ta òun. Mr. Wálé àti Peter Raymond náà ni wọ́n gba káàdì wa lọ́sàn-án. Adúpẹ́ adúpẹ́ pẹ̀kun àpàtẹ́wọ́ fún yín. Congratulations. Lórúkọ gbogbo àwa tájọ wà ní ilé agodo lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìjèjì torí àsìkò orúkọ yín ká máa lọ kúrò lórí ètò.
6: Orúkọ mi ni Adesoye Latifat Oyinkosola.
7: Orúkọ mi ni Jamiu Mujibat Eniola.
0: Jamiu Mujibat Eniola.
8: Orúkọ tèmi ni Akinwande Aliya.
0: Ẹ ṣe o.
9: Orúkọ tèmi ni Oyoke Oyefunke Destiny.
10: Orúkọ tèmi ni Abe Deborah.
11: Orúkọ tèmi ni Olatunji Sumsola.
12: Orúkọ tèmi ni Dasaolu Abidemi.
0: Ẹyin pé gbogbo wọn obìnrin ni wọn. Èmi àti Peter Olaniyi náà lájọ wà nílé agodo pẹ̀lú Razak Adéjàre. Engineer Morgan Peter ṣe o adúpẹ́ adúpẹ́ pé òkun fún àtìlẹyìn ibẹ̀ ṣe ń gbé wa sókè lápá ọ̀dọ̀ tí ń bẹ̀rùn. Lórúkọ aláṣà tó olùdarí iléeṣẹ́ tá a wà yìí Jordan 105.5 FM Larry Johnson náà ni mo fi ń kí gbogbo ẹ̀yin èèyàn wa wípé eré gbogbo tún di ní ọ̀la. Lágbàrá Elédùmarè títí ọ̀la ọ̀hún àárínà àárínlò lágbàrá Elédùmarè mo yọ́ ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹ̀ka sàn.

ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbọ́ mi ló mọ̀ wípé nǹkan sanwó òdì sí àwọn ṣùgbọ́n wọn à mọ nǹkan tó sanwó òdì sí wọn rárá ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ mọ̀ wípé ipá àdúrà lè gba àwọn nínú ogun ṣùgbọ́n ogun tí wọ́n fàdúrà kojú wọn àmọ́ rú ogun yẹn wọn àmọ́ ibi tó gun yẹ ti bẹ̀rẹ̀ wọn àmọ́ nǹkan tó fà á wọn àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ kí ayé wọn kó rí bí ó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ṣàgbàgbọ́ wípé nǹkan ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣàmọ̀ wípé nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ ọ̀pọ̀lọpọ̀ ṣàmọ̀ wípé ìkíní kan ti bàjẹ́ nínú ìrìn àjò àwọn wọ́n mọ̀ pé kíní yìí ò lọ dáadáa but àlàyé ni wọn ò lè ṣe pé ohun tó fà á rè àlàyé ni wọn ò lè ṣe wípé ogun táwọn ń jà lélẹ̀yìn mo sọ fún wọn ní church mo ní bẹ́ẹ̀ bá rí ọ̀pọ̀lọpọ̀ silent desperation logun tó ń jà wá a mọ̀ pé nǹkan tá à ń báyìí kò wá ṣùgbọ́n àmọ́ nǹkan tó jẹ́ kó sanwó òdì sí wa paul wípé ó ní ohun tí èmi kò fẹ́ ó ní èmi ń ṣe ohun tẹ́mi fẹ́ ṣe kò sí agbára láti ṣe ó ní tó bá jẹ́ wípé kì í wá ṣe èmi ni mò ń ṣe ó ní a jẹ́ wípé agbára kan wà tó tẹ̀rí wa bá kó wá jẹ́ pé kì í wá ṣe èmi òfin kan olómo ẹlòmí ò mọ̀ pé òfin kan ló mọ̀ òun mọ́lẹ̀ ẹlòmí ò mọ̀ wípé agbára kan olómo òun mọ́lẹ̀ ẹlòmí ò mọ̀ wípé abẹ́ òfin kan lòun wà kì í wá ṣe òfin tí àdúrà lè pe ó dàbí pé ẹni tí ìjọba mú tó wọnú biribiri bí ò bá rí ẹni tó lè kó yọ ẹ̀sùn tán kà sí lẹ́sẹ̀ yẹn ó máa gba ìdásí ọ̀run kó tó di pọbọ ẹgbọ́n ilé ìsà gbogbo ìgbà ni mo sọ fún ọ wípé bóyá o mọ o mi ò mọ o kó ká òfin ẹ̀mí ọ̀tá òfin ẹ̀mọ̀ yẹ mi ò mọ̀ kò jẹ̀bi ẹjọ́ nílé ẹjọ́ àìmọ̀kan yẹ òun kankan náà lágbára òkòkò òun náà lòkùn kó fẹ́ kó o dúró lé òun náà lòkùn fẹ́ kó o máa là kọjá òkòkò fẹ́ kó o gbọ́ òkòkò fẹ́ kó o mọ ibi tó ń lọ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kí o máa jìyà bí o ti ṣe bẹ́ẹ̀ olójẹ́ kémi náà jókòó tì ọ́ kí n máa sọ fún ọ wípé bó o bá ń gbàdúrà tí àdúrà ò gbà bó o bá ń gbàdúrà tó rí pàdúrà bó ṣe yẹ kó o rí pàdúrà tẹ́tí gbọ́ mi mọ̀mọ́ jọ torí ọlọ́run tẹ́tí gbọ́ mi ìwọ náà mọ̀ wípé iṣẹ́ yẹ kì í ṣe bó ṣe fẹ́ ó kàn déédé dàrú mọ́ ẹ lọ́wọ́ ni ìwọ náà mọ̀ wípé bó ṣe pèrò ìgbéyàwó ẹ̀kọ́ lórí ìkáká déédé dàrú ni ìwọ náà mọ̀ wípé o pèrò kí ayé àwọn ọmọ ẹ kó rí bó ṣe rí ìkáká déédé ṣẹlẹ̀ sí wọn náà ni ó yá kí wá bèrè lọ́wọ́ ẹ pé kí ló ṣẹlẹ̀ o lè ṣàlàyé bẹ́ẹ̀ ni o lè ṣàlàyé bó bá ń bèrè lọ́wọ́ ẹ pé kí ló fà á tó rojú ọkọ ẹ mọ́ o lè ṣàlàyé jẹ́ ń bèrè lọ́wọ́ bàbá yẹ pé iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti ń jẹun lọ́wọ́ wọn kí ló dé tí ò ṣiṣẹ́ mọ́ wá sọ fún mi pé ó kàn déédé dúró náà ni òfin kan òun ló fi ọ sábẹ́ agbára ipá kan òun ló ṣẹ̀ṣẹ̀ gba agbára láti dúró tì ọ́ láti dá ẹ dúró wá gbọ́ lálẹ́ yìí mo dúró nínú jìgbùjìgbù agbára ọlọ́run mo sọ̀rọ̀ nínú májẹ̀mú olódùmarè agbára tó nàrú mọ́ ẹ tó wá ń fi ọ ṣẹlẹ́yà agbára tó nàrú mọ́ ẹ tó gbà kí ṣẹ́ni ó lọ déédé agbára tó nàrú mọ́ ẹ tó gbà káyé ó lọ déédé agbára tó nàrú mọ́ ẹ èyí tó dúró tì ọ́ tó ní àfikún òjìyà orúkọ jésù olùgbàlà kí májẹ̀mú yẹn kó fàyà ogun májẹ̀mú ló ń jà pọ́ pé èèyàn bá dẹ̀ wà lábẹ́ májẹ̀mú òkòkò kò sí àfi tó bá wá májẹ̀mú yẹn rí lára ẹ̀ náà ni mò ń bá ẹ ṣe research ẹ̀ tí mo dẹ̀ ń là ọ́ lóye ẹ gbọ́ ilé yìí sà olúwa sọ fún mi wípé ọ̀pọ̀lọpọ̀ ogun tí ẹlòmíín jà kì í wá ṣe ogun ohun tí ó yẹ kó lò lákòókò kan òun náà ti gbà lọ́wọ́ ẹ̀ olúwa wípé ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń bèrè fún ìgbéyàwó yẹn àti ìgbà tó ti wà ní kékeré tó ti ń sìnkú mọ òun ni wọ́n ti gba ayọ̀ ibùjókòó lọ́wọ́ ẹ̀ kó dẹ̀ mọ̀ ìgbà tó ṣẹ̀ṣẹ̀ dàgbà ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé owó láyọ̀ ibùjókòó ẹ gbọ́ ilé yìí sà ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ń wá ọmọ ní ìse àti ìgbà tó ti wà ní sisí wọ́n ti ra ilé ọmọ ẹ̀ lọ́wọ́ ìyá ẹ̀ kó dẹ̀ mọ̀ ṣùgbọ́n ẹni tó rà á kò lè dá padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun gbàdúrà bẹ́ẹ̀ ni sà àdúrà ẹ̀ dẹ̀ ń lọ síbẹ̀ ṣùgbọ́n nítorí pé lẹ́gà transaction ti wà àwọn tó dìímú wọn à lè fi ilẹ̀ ẹ gbọ́ ohun tí bíbélì wí ni ó ní júdà àti ìsírẹ́lì ni a jọ ń pè wọ́n lójú agbára tó ń pọ̀ wọ́n lójú ó dì wọ́n mú ṣinṣin ó kọ̀ kò jẹ́ kí wọ́n lọ torí ó ní àre lórí wọn bẹ́ẹ̀ ni sà wọ́n ti fún wọn ní nǹkan tó ń fẹ́ wọ́n dẹ̀ ti gba nǹkan tí wọ́n fẹ́ lọ ẹ gbọ́ iṣẹ́ ẹ tó ṣẹ̀ṣẹ̀ ń dàlé lórí ó ti tà á ìgbà tó ṣáájú nígbà yẹn tó wọ́n wá wàwàwà yẹn ìgbà yẹn ló ti bẹ agbára kan lọ́wọ́ ẹ̀ tó ti lọ bá wọn wọ wá ìgbà tó dẹ̀ tàkókò kó san nǹkan tó ń béèrè ó san jẹ́ wọ́n lè tilẹ̀kùn mọ́ bẹ́ẹ̀ ni ó fàwẹ̀ kanlẹ̀kùn ó fàdúà kanlẹ̀kùn ó fi iṣẹ́ wòlíì kanlẹ̀kùn ṣùgbọ́n wọn gbọ́ ohun tí wọ́n béèrè òun náà ni wọ́n béèrè ẹ gbọ́ ilé yìí sà mò ń gbàdúà fún arábìnrin kan olúwa wípé wọ́n ti gba nǹkan tó yẹ kó dà lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbé iṣẹ́ ẹrú lè lọ́wọ́ olúwa kí ni màá ṣe olúwa wípé màá ṣẹ̀ṣẹ̀ lọ rà á padà fún ni
iṣẹ́ ìràpadà ni òun náà ni mo sọ fún ọ pé bọ́ bá ta ẹ ọjà kárakáta kò sí bó ṣe fẹ́ ṣe torí pé wọ́n ti sanwó ń bẹ̀ ẹgbọ́ ilé ìsà ní ọjà ayé wọn kì í ná owó mo sọ fún ẹ pé àwọn kan tí wọ́n ná nọmba one wọ́n ná ẹ̀bùn bẹ́ẹ̀ ni sà tọ́ bá mú ẹ̀bùn wá fún ẹ tí wọ́n fayọ̀ gbà tí ò dẹ̀ ṣe wípé wọ́n dá nǹkan padà náà wọ́n ti ra nǹkan lọ́wọ́ ẹ ìwọ náà mọ̀ mo sọ fún ọ pé ọ̀pọ̀lọpọ̀ tó mú ẹ̀bùn wá fún ọmọ yẹn kì í ṣe gbogbo wọn náà ló jẹ́ pé wọ́n kàn mú ẹ̀bùn wá torí pé wọ́n nífẹ̀ẹ́ ẹlòmíì ọjà ló wá rà ó mọ̀ pé o tó ń bá rà lọ́wọ́ ọmọdé yẹn òun lè lò ó o tó bá wà lọ́wọ́ ìyá wọn kò ní sẹ́ni tó lè kórè àwọn àwa máa lò ó ẹni ra ògo lọ́wọ́ ẹ nígbà kékeré ògo tí wọ́n rà nígbà kékeré mo mú àgbélébù lọ́bẹ̀ mo mú ẹ̀jẹ̀ jésù lọ́bẹ̀ mo mú kávárì lọ́bẹ̀ mo mú iṣẹ́ ìràpadà jésù lọ síbẹ̀ ohun tí wọ́n rà lọ́wọ́ ẹ tí ayé ẹ fi wà báyìí orúkọ jésù àgbélébù rà padà àgbélébù rà padà àgbélébù rà padà àgbélébù rà padà iṣẹ́ ìràpadà yẹn ó là ń lọ òun ni mo fi sọ fún ọ pé ohun tí a fẹ́ bòrà ó yàtọ̀ sí ohun tá a ṣe pàṣípàrọ̀ ẹ bẹ́ẹ̀ ni sà wọ́n gbé ìpọ́njú lé ọ lọ́wọ́ wọ́n gba ọ̀là lọ́wọ́ ẹ gbọ́ ohun tí wọ́n sọ ni bíbélì wípé ibi kan wà tí ó wà ní abẹ́ ọ̀run ó ní ó sọ wọ́n láàrin ènìyàn ọkùnrin èyí tí wọ́n fún ni ọlá àti ọlà àti ohun gbogbo tí ọkàn rẹ̀ ń fẹ́ ó ní ṣùgbọ́n agbára tó máa gbé kinní yẹn jáde ọwọ́ àlejò ló wà àlejò ti gba agbára ọ̀là lọ́wọ́ ẹ àlejò ti gba agbára àṣeyọrí lọ́wọ́ ẹ àlejò ti gba agbára ṣiṣẹ́ lọ́wọ́ ẹ àlejò ti gba agbára lọ́wọ́ ẹ àlejò yẹn ló wá ń jẹ òun ló ní ọlá o but àlejò ló ń jẹ ẹ gbọ́ ilé yìí sà mo béèrè fún ọ agbára èyí tó máa jẹ́ kí ẹ̀tọ́ rẹ padà sí ọ lọ́wọ́ ó yá kó padà sí ọ lára kó padà sí ọ lára kó padà sí ọ lára ó ní mo fi sọ fún ọ pé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé o gbọ́dọ̀ rúbọ lórí ẹ ẹ gbọ́ mi sà gbọ́ mi sà àkókò tó lò níbi àdúrà ẹ gbọ́ mi bẹ́ẹ̀ ni ó mọ̀ ẹ gbọ́ mi lọ rú àkókò tó lò tí wọ́n ní kó lọ ṣe nǹkan yẹn ẹ gbọ́ òun lọ rú wọ́n ní kó rú ẹ̀bọ ọkùnrin mo sọ fún ẹnìkan mo ní sórí àwọn tó jẹ́ èèyàn yẹn àwọn tó sa gbogbo ipá ni wọ́n fi jẹ́ èèyàn yẹn wọ́n

se wahala baba de je onituma ninu aye e bene o mo so fun pe ti won ba ta olore iwo na ma mura ko lo be pepe lowe ko ba ira pada certificate to wa lowe so mo pe mo so fun pe awon kan wa ti baba to je olori ile o gba certificate lowo gbogbo omo ile o de lo ko se abi agbara pe ninu ile yi ti ba tin toju awon baba yi ti mo fun awon eniyan to wa ninu compound ni owo gbogbo won a fun won lowo a fun won ni kankan e gba ile isa baba yi o ma ni momo e wa physics school ba ma sanwo e a de ma claim pe omo ti mo ba sanwo school e ko gbodo to omo mi sacrifice to se ye o lo fi ra asiki lowo awon omo ye awon omo ye o de to omo e gba ile isa ba mi bi emi ti mo je woli olorun sese mi ki pada ki lo ra ara mi pada nibi gbogbo e gba ile oluwa wi pe o le je eyan fe mi tori awon to nawo le nigba kekere ko le ja ko dide afi ti won na ba lo ko awon omode jo ko ma toju won awon adu awon omo ye olosese ma gba aye e fun e ye o ma gbe o lati kreti o e oluwa ti so ye fun mi pe so fe je eyan provide de so fa di lari laye eni to to eni to sanwo school eni ye fi ra opo lowo eni o se pe baba e o le sanwo e gbogbo awon to ra ladugbo ki lo wo bi awon omo ye se da awon to graduate ninu won elomin fi security sise elomin o sise dadada elomin ni se o but o ti e le mo pe o wa laye oluwa wa wi pe etutu ni won na se wa wa ma sanu fa awon omode adu awon omode ye o lo ma gba lowo dada o lo ma lo gba certificate ti e fun e bo ba je ko kawe be ni be gbogbo ti mo ni ko da awon etutu ye o ma lo gba o ma na mi ki 2000 2009 2010 2011 gbogbo igba ye agidi mo fi se o lo bi olorun awoye to lo fi so pe bo ba fe se wa lo ra kan pada ti won ra lowo e be ni mi o mo kan ta ra lowo e mi o mo kan ra laye e mi o mo bi ta se ra sugbon oluwa wi pe ki emi ati ejo ra pada o la fi gba ti ojo mo àwọn tó wá lónìí gbogbo àwọn gbàdúrà bẹẹ náà ni màá ṣe máa gbàdúrà ò lè ní ìsìn ẹ ọlọrun àwòyè ọjọ friday ọjọ sunday ọjọ monday ọsẹ olúwa sọ wípé ohun tí wọn rà lọwọ ẹ ní kékeré yẹ ò máa gbà padà fún ẹ ohun tó lè fi ṣàpàṣípààrọ tí wọn fi ṣẹbùn fún màmá ẹ ohun tí wọn wá tọrọ lọwọ màmá ẹ tẹ mọ pé tó máa nílò lọjọ iwájú mi tí màmá ẹ fi nífẹ̀ẹ́ dọ̀ fún wọn yẹ olúwa ló máa gbà padà ò gbọdọ̀ dákẹ́ o bàbá ò gbọdọ̀ dákẹ́ iṣẹ́ tó dà rí mo ṣojú lásán bẹ́ẹ̀ ni wọn náà wo bó ṣe mọ sẹ́tó ṣe bí ìgbà tó bá lẹ́nu pẹ̀ ṣiṣẹ́ ìgbà yẹn ni o máa ríṣẹ́ ṣe pé ni workshop rẹ ti dúró òwò rẹ ni tó ń lọbẹ̀ bọ́ọ̀sì lọ jà á tàtó ṣe bí ìgbà tó bá lẹ́nu fún ẹ lówó o ló máa rẹ́ni rajà lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ni wọ́n ti ra jẹ́ lọ́wọ́ ẹ o ní ra láàánú ṣe bí ìgbà tó bá tiẹ̀ rí ibi ìjókòó o ló máa bímọ ṣe bí ìgbà tó bá jẹ́ pé o bá rójú ọkọ ẹ ńlẹ̀ ìgbà yẹn ló máa bímọ ṣe bí ìgbà tó bá jẹ́ pé orí ilé ọmọ ẹ tó lè gbọmọ dání ṣe bí ìgbà yẹn ló máa lóyún o wá lọ sọ́jà náà ìràpadà ni ọlọ́run gangan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pé ó gba ayé là ó lọ san owó ìdíyelé sátani béèrè ẹ̀mí lọ́wọ́ ẹ̀ wọ́n béèrè ẹ̀mí lọ́wọ́ ẹ̀ torí ìràpadà ẹ̀mí ẹ̀ jésù ti ṣe ní kámbárì ṣùgbọ́n ìràpadà àyànmọ́ ẹ̀ ọwọ́ ara ẹ̀ ló wà ìràpadà ayé ẹ̀ ìgbàlá ọkàn ẹ̀ jésù ti ṣe ní kámbárì kó mọ́ bá ṣègbè ṣùgbọ́n àti jẹ́ẹ̀yàn ẹ̀ ìwọ ló máa sanwó ìràpadà ẹ̀ ó ní mo fi ń bẹ̀ ọ́ lórí 900 tó ń dà lálẹ́ ìjọ bá gbọ́ mi owó ìràpadà ẹni yẹn pẹpẹ ló fi ń bẹ̀ wá ní pẹpẹ ìpè tí bàbá yìí ń pariwo lé lórí lọ síbi tó ti gba nǹkan lọ́wọ́ mi ràá padà fún mi bó ṣe fẹ́ ṣe nìyẹn 900 èyí mo fi ra ayé ọmọ mi padà mo fi ra ayé ọmọ mi tí ò bímọ padà.

sọ fún ọlọ́dúnmọ́rẹ̀ olúwa àmọ́ ti pẹ́ lójú kan ẹgbẹ́ mi dìde lónìí ẹgbẹ́ mi náà dìde makabalia ìdábalú ọgádà mo ti pẹ́ lójú kan ẹgbẹ́

0: gbẹ́rẹ́ mọ́ sí orúkọ ọlọ́mọ tẹ̀mí mímọ́ gbogbo ẹ̀jẹ̀ tí ò dá lára ni ọlọ́run kó lé ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ni mo tún ṣe
1: ẹrí tí ẹni mo wá retí báyìí kó dẹ̀ sí bó ṣe lè ní ẹ̀rí yẹn ni kó máa fi ọkàn bá wa lọ ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ní àkọọ́lẹ̀ fún àwọn nǹkan tá à ń ṣe ẹlẹ́ẹ̀kẹta gbìyànjú láti dá sí ìpàdé yìí torí ẹ̀ ló ṣe pàtàkì ní òníye kò sí ohun tó fi dòwò pọ̀ pẹ̀lú ọlọ́run tó pọ̀ jù awákéde ọlọ́run ń bí ni mo dẹ̀ bẹ̀rẹ̀ kájọ jẹ́ alábàápín nínú rẹ̀ ọ̀fẹ́ náà kò sí iye tó gbé sílẹ̀ 2000 ni 1000 ni 5000 ni iye kíye tó gbé sílẹ̀ fi support kò jálàbà pín ní orí ọ̀fẹ́ yìí orí ọ̀fẹ́ náà kò ní ká kó lórí ẹ̀ o ò ní mọ iye tó ń tẹ̀jẹ̀ o ò dẹ̀ ní mọ iye tó ń ta omi o ò ní mọ iye tó ń tẹ̀jẹ̀ o ò dẹ̀ ní mọ iye tó ń tomi ní ọjọ́ friday a ní ṣóòrù gbogbo obìnrin pátápátá bí olúwa ti pa láṣẹ ní olú ìjọba ní command yóò dára fún wa ní ìkòròdú wọ́n sì ń lọ nínú 21 days tí à ń ṣe lọ ní ìkòròdú 21 days pidgin tí à ń ṣe lọ fún ìràpadà àti ìgbàlẹ̀ mi àti ìdá ògo padà ni yóò dẹ̀dá fún ọ àwọn ọlọ́dẹ̀ máa rí ògo lù wọn ní paná wa lójijì ayọ̀ wa sì máa pọ̀ sí i a ní ṣe díẹ̀ ṣíwọ́ o ní tí ń ṣe ọjọ́ friday májà gbàgbé ní olújọwa ní command tọ́ọ̀sì la máa wà ní kòrògbó ẹ̀ńtẹ́ wà ní gbogbo agbègbè yẹn pátápátá láti tí ń ṣọjọ́ tàǹbí títí lọ dé agric títí lọ dé gbogbo agbègbè ìkòròdú ọjọ́ tọ́ọ̀sì lago mẹ́sàn-án àárọ̀ ni àwọn ẹ̀rọ tá a máa pè mí sí òun ni eléyìí ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16 níbẹ̀ yẹn whatsapp nìyẹn pẹ̀lú
2: whatsapp ẹ lè fi ohun ránṣẹ́ fáwọn tó bá fẹ́ pè yí kọ
1: ẹ̀rọ ẹ̀rọ kejì òun ni 080 80 50 50 27 27 56 56 21 21
2: ẹ̀rọ ìkẹta
1: 070 070 69 69 94 94 99 92 92 pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ àdẹ̀lá ilẹ̀kùn àṣí òun ni ecobank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 68 43 báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account ó máa gbé orúkọ church jáde ta lákọ̀ọ́kọ́ yẹn ni fábíyì michael osoji eléyìí fidelity bank ni ó máa gbé celestial church of christ òkè ìmọ̀lẹ̀ ayọ̀ parish òun ni 411 411 01 01 89 89 25 25 2 411 411 01 01 89 89 25 25 2 2 kò sí ohun tó ṣe tó gbé o nítorí jo 41 11 oníta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó ní irú ọba pẹ́ sí ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ̀gá ògo ìyẹn mo fi nídìí ọpẹ́ yín ọ̀rẹ́ yín ìdámẹ́wàá yín ẹ̀fẹ̀ràn pàdé lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀ àwọn ẹ̀rọ yẹn láti gbọ́ yẹn kò dẹ̀ sí ohun tó jù lọ a ti gbẹ́rọ a ti gbá kan nọmbà support ló wá ṣe pàtàkì ẹ̀yin náà dẹ̀ máa rí support ẹ̀ dẹ̀ máa rí ọwọ́ ọlọ́run àwọn èjì kan ń jà nígboro nísìn kò ní dọ́dọ̀ wa ẹ̀yin ọmọ náà já gbàdúrà ẹ fi ọ̀sẹ̀ yìí gbé mi dìde ẹ fi ọ̀sẹ̀ yìí pọ́n mi lé ẹ má jẹ́ ń jábọ́.
3: Agbèrè ayé o, ẹ̀fọ̀sẹ̀ ìpọ́nmi olúwa, ẹ̀fọ̀sẹ̀ ìpọ́nmi ilé, ọjọ́ ìjábọ̀, lórúkọ Jésù, ọjọ́ tó jábọ̀,
1: lórúkọ Jésù, gbogbo àwọn tó ti gbàgbé mi ẹ̀jẹ̀ kọ́ rántí mi lọ́sẹ̀. Bóyá bí contract ni tàbí bí ìrànlọ́wọ́ ni mo dẹ̀ gbàdúrà ní ọ̀sẹ̀ yìí àánú ọlọ́run ìbùkún ọlọ́run ojú irin ọlọ́run ó dẹ̀ máa báyé wa ó ní bí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ in Jesus name.
4: Olórí ọ̀fẹ́ ni olúwa. Àgọ́ mọ̀kànlá alẹ́ ìdábòbí ẹ̀. Láwọn ẹ̀. wa

0: ogori fọlọ lo ki orun
1: hallelujah
0: mo ki gbogbo omo lohun to n gbọ mi lo ni pe ogori fun Elédùmarè
1: hallelujah
0: bi oluwa ti wa ti emi re wa loni ojo monday oluwa ko so iya ninu aye re
1: amen
0: mi ro ni ni mo so tele ki oluwa ko so iya ninu aye re
1: amen
0: mo tun so pe ki oluwa ko so iya ninu aye re
1: amen
0: olohun ni kan lo lagba lati so la ibi ki to ba ti n gbọ mi lo ni ki
1: hallelujah
0: ibi kibi to ti n gbọ mi mo fẹ ko fọkan balẹ tori wipe idapada ohun ti aye gba lọwọ rẹ idapada ohun ti okukuro bẹyà ló ń gbà lọwọ rẹ ohun ni oluwa fẹ fún ọ lónìí gbogbo ẹyin tẹ gba jésù pàtẹtẹ gbàgbọ nínú agbára àdúrà lórúkọ jésù ò ní ṣe lásán gbogbo ẹyin tẹ fọlọ program yìí gbogbo ẹyẹ ọmọ náà mo kí yín pé ẹ kú àdúrà gbogbo ọmọ náà tó ń gbọ mi gbogbo ní ẹ kú àdúrà bí oluwa ti wà ẹ ní ṣe lásán òní alẹ àdúrà tó kọ ń gbà bọ̀ tí èèyàn bá bẹ gbàdúrà ó láti mẹni tó bẹ gbàdúrà sí ẹjẹ ká wo tí mo sọ nínú ìwé lúkọ ní kìíní yẹn pass 49 ẹgbẹ ohun tó sọ pé ó lè mẹni tó fẹ gbàdúrà sí kí ló wí.
1: nítorí ẹni tí ó ní agbára ní ṣe ohun tí ó tóbi fún mi.
0: nítorí ẹni tó ní agbára ẹni tó lágbára ló lè ṣe ohun ńlá fún yàn
1: o
0: ló lè ṣe ohun tó tóbi fún yàn o nítorí pé ẹni oláìdí bó ṣe lò ó nítorí tí ẹni tí ó ní agbára ó ti ṣe ohun ńlá fún mi ọmọ náà ṣe fèsì lábẹ́ ìta kọ́kọ́ ẹ̀ ló wọn la ẹnu ọpẹ́ ẹnu ìyìn sí olúwa wọ́n bí ọlọ́run tó ń tóbi yóò ṣe ohun ńlá fún wọn náà. jẹ́kí sọ ìdí tí mo mọ̀ pé yóò ṣọ́ ńlá fún ọ nàbà wà yóò ṣọ́ ńlá fún ọ nítorí wípé ọlọ́run tó tóbi ni wọ́n bí yìí tó bá fẹ́ fún yàn ní ìkan wà á fún yàn ní ìkan bí o ṣe tọ́ ni wà á ṣe fún yàn ní ìkan bọ́lá bá fẹ́ fún yàn ní ìkan bó ṣe tọ́bi tọ́ bó ṣe máa fún yàn ní ìkan wọ́n bí yìí àìpọ̀ àwọn èèyàn ẹni bí báyìí owó tí wọ́n máa fún yàn kì í ṣe ẹni bí a máa bínú wípé owó tó fún owó kékeré ni ohun tí èèyàn bá ní ló lè fún yàn ohun tí èèyàn bá ní èèyàn lè fún yàn mo gbàdúrà fún ẹyin méje tẹ gbọ́ mi lónìí pẹ́ bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà owó ńlá tó wà fi mọ̀ gbọ́lọ́run rẹ̀ yìí tóbi tí ayé ló fi mọ̀ gbọ́lọ́run rẹ̀ yìí tóbi tá a fi mọ̀ gbọ́lọ́run tèmi náà tóbi ló ṣẹlẹ̀ sí ọ. ẹ kí gbé níbi tẹ wà sọ pé bàbá mo fi mọ̀ pé yóò ṣọ́ ńlá fún ọ ẹni bá gba ọlọ́run gbọ́ ohun kan tí ìgbàgbọ́ rẹ bá gbé òun lohun tí wà á rígbà àwọn èèyàn míì kan máa ń gbàdúrà wọn wọn kì í ní ìgbàgbọ́ bíbélì sọ pé ìgbàgbọ́ ni ìdánilójú tí à ń retí àti ìjẹ́rìí sọ tí a kò rí so ọ̀pọ̀ èèyàn máa ń gbàdúrà bí wọ́n wọn ní ìgbàgbọ́ gbogbo ẹni tó bá ti ní ìgbàgbọ́ bíbélì ní kò lè wu olúwa bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá gba olúwa gbọ́ ó ní yóò rí olúwa so wọ́n ń gbàdúrà fún ọ lónìí agbára ìgbàgbọ́ láti gbàgbọ́ pé ọlọ́run yẹn tóbi kó ṣẹlẹ̀ sí ọ. bíbélì sọ fún ọ bẹ́ẹ̀ ó ní ìgbàgbọ́ ní ìdánilójú ohun tó yàn ò tí ì rí bọ̀ téèyàn gbàgbọ́ pé òun ti rí agbọ́run àwọn kan wọ̀nyí a máa mú fún ọlọ́run àwọn kan wọ̀nyí a máa mú fún ọ̀run àwọn kan wọ̀nyí a máa mú fún àwájẹ́lì tó bá ní kó ń gbàgbọ́ ó ti rí kẹyẹmọ ó ti gbàgbọ́ nínú ẹ̀ ọ̀pẹ yẹn kó ń gbàdúrà ni kò ní ìgbàgbọ́ ọlọ́run ò burú tó ṣe rò bí ìgbàgbọ́ bá ti wà lójú iṣẹ́ ọlọ́run á kọ́ mi jalẹ̀ láti ṣiṣẹ́ torí ìgbàgbọ́ àtọlọ́run ọkọ ni wọ́n mẹ́ta ni wọ́n nọmba wà àánú nọmba tù ìgbàgbọ́ àwọn bí kò sẹ́ni tó gbàgbọ́ tí fún nínú ọlọ́run tí ọlọ́run ò ṣeun gbàgbàǹkà nínú ayé ẹ̀ gbọ́ tí ẹsẹ̀kẹ́ sọ bíbélì sọ fún wa wípé ó ní olúwa tó ní agbára ó ti ṣe òun ńlá fún mi yé ṣàbíbí tó wà títọ́ bí ògo rẹ̀ títọ́ bí ẹwà rẹ̀ títọ́ bí àánú rẹ̀ ló fi gbé ayé rẹ̀ wò. ẹja kígbe lónìí sọ pé ọlọ́run títọ́ bí o.
1: ọlọ́run títọ́ bí o.
0: fi títọ́ bí rẹ̀ wọ̀ nínú ayé mi.
1: fi títọ́ bí rẹ̀ wọ̀ nínú ayé mi.
0: ọlọ́run títọ́ bí o.
1: ọlọ́run títọ́ bí o.
0: fi títọ́ bí rẹ̀ wọ̀ nínú ayé mi.
1: fi títọ́ bí rẹ̀ wọ̀ nínú ayé mi.
0: mo fẹ́ kó gbọ́ àwọn ọ̀rọ̀ yìí ẹnikẹ́ni tó bá gba ọlọ́run gbọ́ bíbélì sọ pé tí ẹ̀yin bá gbàdúrà ó ní ẹ gbàgbọ́ pé ẹ̀yin ti rí ohun tí ẹ̀yin béèrè ẹ̀yin ti rí gbà so bó o bá gbàdúrà kọ́ ni problem ibi tí wàhálà wà ni pé ìjẹ́ ìwọ gbàgbọ́ ìgbàgbọ́ gángan làdúà bíbélì sọ pé ta ni yóò wá who will come to the law except those who believe that he is and is the reward is the reward of them that diligently seek him àmọ́ tó bá fẹ́ wa ohun tó máa ń tì yàn gbàdúrà gángan òun ni gbàgbọ́ ó máa ti lè tì ọ́ olóòrùn lè ṣe nǹkan yẹn àwọn tí kì í gbàdúrà wọn kì í ṣe aláìgbàgbọ́ torí ẹni bá kún lẹ̀ pọ́nú àṣàánú mi ó gbàgbọ́ nínú ọlọ́run ni mo gbàgbọ́ àpọ̀gbọ́ yìí dẹ́kí gba ọlọ́run gbọ́ tẹ́ẹ̀dẹ̀ tí ì rí ohun tuntun tẹ́ẹ̀dẹ̀ tí ì rí ìyanu tuntun nínú òní ni mo gbàdúrà pé ohun tuntun ìyanu tuntun yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ mo yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ sọ pé bàbá fi mo ṣe tó nínú ayé mi
1: ibi tó ń gbà gbọ́ dé ló bá dùn ẹ̀ dé
0: gbogbo ẹni bá gbọ́ ọlọ́run ó gbọ́dọ̀ mọ̀ pípẹ́ igbagbo atọlọrun 5 and 6 ni to ba ti ri igbagbo ọlọrun ma tẹnu ni igbagbo giri ni eni ba gbọ ọlọrun gbọ gbọ aye lo nwa ọlọrun bo ọlọrun lo nwa ni to gbagbo giri eni ba gbagbo ọlọrun ma gba kakiri ba iru igbagbo wo leleyi ah ọtí nínú àfọdún kò tí ìrí jésù rí kọjá àkókò nínú ṣe dá fọdún ni ó lè pariwo ọmọ dáfídì ṣàrù tó ní bó ti gbàgbọ pé tó ń bò ń bá fọdún kà á ayé òun adara ọpọ èèyàn tó ń lọ church ẹni bí ń lọ kọtì kò gbà lóhùn gbọ gbọmọ nǹkan kékeré a ti máa bẹrù nínú tì ẹyà ti máa já torí pé kò gbàgbọ afọdún nìyẹn o tí ò rí kọ tẹ̀lé tó máa rí ìrànlọ́ oníṣẹ́ ìyanu kò rí kò rí ọmọ gbọ́ ìròyìn bẹ́ẹ̀ ọkùnrin yìí oníṣẹ́ ìyanu ni ó mà ní wọn máa kọjá lónìí ní jẹ́ríkò ó lè mọ̀ pé tó wọ́n mú ìṣọ́ tó yẹn ó lè má rí lọ́láyé wọ́n lè ti sọ pé àwọn tó ń jẹ orúkọ jésù yìí wọ́n pọ̀ àkọ́kọ́ àwọn pápá orúkọ jésù tó ń gbọ́ yẹn orúkọ àwọn àwọn ẹgbẹ̀rù ni àpọ̀ṣẹ́ pọ̀ṣẹ́ ń gbọ́ ọ̀la ọ̀la ọ̀la àwọn tó ń jẹ́ jésù yẹn wọ́n pọ̀ so àwọn yẹn sọ pé pọ́pọ́ jésù tó ń tẹ̀lé lẹ́yìn wọ́n pọ̀ ṣùgbọ́n yí ohun rẹ̀ padà ó ní jésù ọmọ dáfídì ọmọ dáfídì so ó pè délédélé kò sọ pé jésù ṣàánú mi ó ní jésù ọmọ dáfídì ṣàánú fún mi ìnáwó ẹjí àfàrú máa méjì rán lábọ́ rímasì rà àánú tó ga jọjọ orí rẹ lọ àti ẹni tó ṣàmì àmì yẹn wà orí ní òní. nípa ìgbàgbọ́ ó fi okùn ara rẹ̀ lé wọ́n ní kó dákẹ́ lóhùn ní dákẹ́ wọ́n ní kó dákẹ́ pọ̀ bí o tó yà mí lẹ́nu ní pé ó mà ṣe o àwọn tó ní kó dákẹ́ ìgbàgbọ́ tó máa gba aṣọ ọrùn ẹ̀ tó máa gba aṣọ afọ́jú lọ́rùn ẹ̀ àwọn tó ní kó dákẹ́ àwọn ló jùlù tó lóun ti dàgbọ́ pé òun ò lè rí jésù kó máa rí ìyàwó ó ti dàgbọ́ pé òun ò lè rí jésù kó dúró má la ó ti dàgbọ́ pé òun ò lè rí jésù kó tó

0: sọ́lọ́wọ́ wa. Ohun tó ń fẹ́ yẹn ni jẹ́ ìwọ̀n gbàgbọ́ dámi lóhun tó bá gbàgbọ́.
1: Olórin wòlíì, Olórin wájú, Ọ̀gbẹ́ni Àrùyọ Bálárẹ̀bẹ̀, Adájọ́ Wednesday 25th September 2025.

0: sọ fún Olódùmarè. Olúwa àmọ́ ti pá lójú kan. Ẹgbẹ́ mi dìde lónìí.
1: Lónìí.
0: Ẹgbẹ́ mi náà dìde.
1: Ẹgbẹ́ mi náà dìde.